0: Diamond FM, ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Àláfíà wa ń bẹ ní ara rẹ̀ àti nítorí iná rẹ̀ àti mú wa láradá. Ìjọ Jesus our stronghold.
2: Tó wà ní ìfẹsowọ́pọ̀ community lẹ́yìn jump office Oyún Ìlọrin Kwara State.
1: Ń pé gbogbo ènìyàn síbi ìsìnwòsàn àti ìtúsílẹ̀. Healing and deliverance service. Ọ̀rẹ́ kí ni ogun tó dojúkọ? Ìpọ́njú ìdààmú ni tàbí wàhálà? Gbẹ̀tọ̀ Jésù wàá sọ ẹkún rẹ dẹ̀rín. Gbogbo ọjọ́ Thursday ni ètò yìí máa ń wáyé. Nínú ìjọ Jesus our stronghold.
2: Tó wà ní ìfẹsowọ́pọ̀ community lẹ́yìn jump office Oyún Ìlọrin Kwara State.
1: Aago mẹ́sàn-án sí aago mẹ́wàá àbọ̀ ni ètò yìí ń wáyé o. Ayẹyẹ adéyẹmọ ni Ọlọ́run yóò máa lò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run rẹ̀ máa ṣàlàyé sí níbẹ̀ ní ọjọ́ Thursday tó ń bọ̀ yìí. Àdúgbò

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún. Diamond FM, adé orí òkè yín kò jọ tẹyẹkẹyẹ.
1: Ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ ọmọ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ́gùn kedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbíkún mi mẹ́tò àbí. Bí àSAPP wa.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
7: Àwọn tí wàá yọ.
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

palẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹ́lẹ̀ fún. Ti gbọ́n ti jù á mí títí tí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yerukú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó máa dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó máa gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti máa bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú àtólé, ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí. Èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

Ìwà àtiṣe àwọn ọ̀dọ́ tó ń bẹ̀ ń bẹ̀ ni ẹ wò láwòfin tó bá tún wá ń lọ nídàkejì ọwọ́ ọ̀dọ́ ni ẹ ti ṣèbéèrè ẹ̀yin ọ̀dọ́ wa ńlẹ̀ yìí etí yín mélòó ẹ jẹ́ mọ̀ pé tá a bá fàárọ̀ wa làkàkà tá a múra síṣẹ́ kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn torí pé iṣẹ́ la fi ń dẹni gíga ìwé ló yẹ ká kọ́kọ́ kà ká tó kawó ká fìrun dúdú ṣiṣẹ́ ká má baà fìrun funfun ṣiṣẹ́ káwa náà lè de èèyàn pàtàkì láwùjọ ẹ jẹ́ aṣọ́ra fún jẹkújẹ ìmúkúmu pẹ̀lú ìlòkulò ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú ìrìnkurìn ò láǹfààní tó lè ṣe fúnni aṣọ ìwọ̀kú ò tọ́sọ́mọlúàbí rárá ká ṣọ́ ni bárìn ká ṣọ́ ni bárẹ́ ní gbogbo ọjọ́ jìnà sí ọ̀làjú òdì pẹ̀lú oge àṣejù igbó mímu kòló sísà àti àmupara ò tọ́sọ́mọ èèyàn pàtàkì ẹ jìnà sí ẹ̀yáwó káàkiri orí ayélukára kíkó ló máa ń kó bá ni ohun tọ́wọ́ rẹ ò tó má fi gọ̀gọ̀ fà á tí wọ́n bá ń fà á sọ pé ò gbọ́ tí wọ́n bá fi lọ́ sọ pé ò gbà kó má ba ṣàkóbá fọ́jọ́ ọ̀la rẹ ni o ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ aláṣẹ fún iṣẹ́ Global Bread tó ní kí n sọ fún yín pé ọ̀dọ́ òní la darí ọ̀la Nàìjíríà.

bojumo ba ti mo oye ma nla apere gede ni ojumo oni to ti mo oye ti nla apere gede mo ki wa yi pe aku ojumo mo bo ti owo ategun eto yi to nde patapata ojumo re ojumo ayo owo aiku baale oro ona lo mo wa loni mo tun ki wa bi pe aku popo sisi opin ose opo opin ose na la mo se loke epe eto ayo kare ba ko meje abo aro ba ti lo bere gbogbo ojo saturday oni eto ayoka lo mo gori agbagbe ni kan ni yi loruko lootu eto yi babatunde aziz ati loruko lowo button mi daniel afolabi nels day ona ni mo ki wa ngbo wo gbogbo bi ti e wa tegun eto yi to n fe de patapata pe a ko ojumo le kan si ife oluwa adebayo oloruko temi je pa mo kira mi pe mi la mo ki aro omo awuko gbirin bi ere fun maniko yi eso ni mi omo agbo yan emi la mo osijo apopure dagba ofa sofun po fun yoyo dagba ofa sile mo ki wa mi pa soka bo pada si ori eto ayoka nikan ni yi te ba gbagbe iwe mo re mi ajasoro ona la mo nka lowo latowo alagba debo awe beba sin ranti nibe ta ba iwe ide ni ijejo loju owe ogota ibe na la mo bade ni ori ikesan ele ti mo pe akole re mo pe akole re ni mosun olorun ibe la bade ni ijejo ni ipin afo keji na da o si mo ti bi ipin afo keji la o ti mo gbera so loni ni oju owe ogota na ni iwe mo remi aja soro mo remi ti lo ba won obi re o ti tutọ si won loju lori asa ati ise lefe tori ko boju mu to ipe won kan fi ya je awon obirin ni ma to tun wa kuro nbe o pade akede oba to n kede pe gbogbo obirin nun ni gboro ma so wo ori ni ile efe ti mo remi fi poro mo lenu toni ko wire ibi ta bade ni ijejo re e ja mo gbe lati ibe mo remi nitori tu bi ejo sebe ni a fi bi eni pe akigbe oba lo daran a fi bi eni pe akigbe oba oun lo je ise etara re mo remi so debi pe eyi to si wa nile tawon run mora wa nibe la si mo ibi tawon o baya raja a se bi iso omode o barun to telomi a tunkun lowo egberin otele yi ba ti n pa kan oni won tun n dana omiran iwo dogede luna na to gba goran lowo to kan n kaakiri ilu to si n jise iyakiri se bi obirin lo bi o se bo ba niya o si sanu iya re to jobirin o ya bi ago owo re wa mo remi lo pase oro be omo ti o ba mo ise je baba gba ago owo re yo lo royin fa won to ran nise alogo ba o n bebe pe ki mo remi dakun jare jo ko ma ko ba ohun pe to ba fe fe honu han lori ikede yi ko lo saafin atewonran pe ojise lasan lohun pe ohun ta ba fon sinu ekutu lohun gbodo fo faye gbo pe eni ran nise la beru a ki beru eni ta je fun a fi gba ti mo remi gba ago owo re to sonu o ni afira ki a ki gbe ba ese re soro o ni bi be ko òun ò láyé pé bí palapala ṣe láyé ẹ̀bà òun ò ṣe bí àáké ṣe é ṣe igi àpólà kí ó tó ṣẹ́jú pẹ́ lóòótọ́ akigbe ti sáré lọ síbi tí mọ̀rẹ̀mí fi ìbínú sọ ago ọba sí ó sì feré bẹ́ẹ̀ mọ̀rẹ̀mí pàápàá ò mọ ibi tí ìgboyà náà ti wá tó fi ta ko akéde ìlú kò mọ̀ yín pé ìlú lòun gbójú agan sí kò mọ̀ yín pé ìdá ọba lòun fọwọ́ pa lójú ìbínú ò jẹ́ kó mọ̀ pé òun ti tọ́mọ̀ dàrà lọ́mú inú fùfù kò jẹ́ kó mọ̀ pé òun ti tẹ ọwọ́ bọ fùrọ̀ ayaba kò mọ̀ pé a kì í ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìbínú lọ fi gorí ẹṣin rẹ̀ padà tó sì pàṣẹ fún mekiwo pé kó máa sáré lọ sínú ọjà òkèrèwé lọ́dọ̀ àwọn ẹlẹgbẹ́ òun èrò rẹ̀ ni pé kò ń fi ọ̀rọ̀ náà tó wọn létí kò ń sọ fún àtòlé ibi tó ń bá iṣẹ́ dé lórí ọ̀rọ̀ àsọtì kò ń tún fi tó wọn létí èyí tó jó òun tún rí èyí tó tí òun tún gbọ́ nígbà tó ń bọ̀ lọ́nà jígà ló ń bẹ́ sílẹ̀ ló bẹ́ sílẹ̀ lórí ẹṣin táwọn ẹgbẹ́ rẹ̀ sì wá pàdé rẹ̀ tí wọ́n ń kí lọ́kọ̀ọ̀kan àwọn tí òun bó ṣe rìn ń bi léèrè ìdí tó fi pẹ́ tó bẹ́ẹ̀ kò tó dé inú ọjà wọ́n ní àṣà rẹ̀ ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí àtúlé nìkan ló mọ bó ṣe rìn àmọ́ òun náà fọ̀rọ̀ náà ṣe iṣọ́ ẹnu ẹ̀ kú mo rẹ̀ mí pè sẹ́yìn díẹ̀ ó ń ṣàlàyé fún bí ohun tó bá bọ̀ bó ṣe rí bí òun pẹ̀lú ìyá ìyá òun ṣe gbé ọ̀rọ̀ gbóná fún ara wọn
bi baba won agba se da si bi o se ro nwo die nitori oro ti mo kuro so to fi pari oro amọ bo n tun se n gbo kantan kantan ti akede oba n pariwo nipa owo ori ati owo eko se awon obirin o to n kose lowo atole ko ha o ya agbado enu sile wo na ro pe iru oro wo leleyi o ni bi tawon obirin to n kose ti wa je ibi ti won tin soro ni odo mo obirin kan jirin ni bayi lo tin fowo gbon sumo odo won akole kan ojumo o jaje mo pe ki lo nfe o si n fowo di mu pe ko sumeyin ko ma do orun pa won jare ni mo re mi ba dan pe orun bo o su rera ni abo to bara atole ni so mo ni o momo sun ha momo sun ko ba ti mi gbo asin de orun de on lo mi je be ni mo re mi ba dan o ni ko ti ri to be se erorin ni abe ewe abi an we da ni bi an bi ni o ko ju si mo sun o ni ngba iwo na sala yara re ede ko fi mi do orun pale ko fi do lo orun kale omo wo re yin yesu ni se wo lo bi ni abo mo egbon re ni iyalenu lo je fun mo re mi lati gbo ohun ti mo sun so mo sun ni oro po fun ohun ninu iwe kobo o ni ohun lohun bi omo wo ohun o nohun to si fa buku ra ara ohun na niyen o ni okan ninu awon loye lefe lo se ohun be lo ba tenu boro o ni baba ohun o ye ebu isu bi igba lowo re pelu ileri pe to ba ti di amodun to n kore isu ohun yo pa ebu miran fun amoriro ohun ni teniyan irodun ohun lojo tetero ti su joba lebe eyi da wahala ti gbese si baba ohun lorun baba loye yi si n fi baba ohun lape pe ko bo ohun wa ebu ohun pesin na ti loye yi po debi pe baba ohun fi ohun sofa fun pe ojo to n bari owo ebu tabi ebu to to yi to n gba to n ba da pada baba ohun yo wa mu ohun mo so salaye pe panabo iya ni oloye fi je ohun ekan pere lo n je fun ohun osan nikan si ni olohun lohun mo bo se man je ni aro ati ti ale o ni papa bayi re ni ohun to sele ni oro ojo kan ti baba oloye yi yo kelekele wa bo ohun loru ojo na to n ka ohun laso soke to n gbe ohun ni itan soke to si fi ipa se kini fun ohun ara mo re mi ati atolebu ma so awon mejeji wo ara won loju lekan na bi won o tile soro ero kan na lo wa lokan won ibeere pesi je kan na ni won jo n ro lokan lasiko na awon mejeji jumo nla enu ha sile lekan na ni mo tun tun tesiwaju ninu alaye re oju re ti n rero omi je o ni gba si baba yi se yi tan lojo na lo kilo fun ohun pe bo n ba so isele na sita ohun ti gba ojo iku ohun niyen o oye lasigba naa ni baba yi ti mu ebole ounje to so ohun di eran faaji to so abe ohun di gbagede isura ko lorun ko losu lohun fe raku o so fun baba naa pe isu ti ta so ohun lara o ni baba jabe mo ohun o ni se lo jabe mo ohun o ni ko n pale ohun mo ojo naa lo tari ohun sita ninu ile re o ni ko si agbara ti baba ohun le sa lori baba naa nitori oloye ni o si tun lowo bi sekere o tun je ore timotimo fun arole ile efe nítorí náà kò sí ipá kan tí bàbá òun lè ṣà ni olóye náà lórí ju pé kí bàbá òun fi ọ̀rọ̀ náà mọ ọlọ́run nìkan bàbá òun sì ń kó bá ojú ò kò bá imú títí tó fi di àkókò ìbímọ òun ó ní àwọn agbẹ̀bí sọ fún bàbá òun pé òun ò lè dá ọmọ náà bí títí nítorí abẹ́ òun fún nítorí kékeré tí ọjọ́ orí òun kéré àfi bí wọ́n bá ṣiṣẹ́ abẹ táwọn bá fa ọmọ náà jáde àsìkò yìí ni jàǹbá ṣe òun lójú ara tóun ò lè pa ìtọ̀ mọ́ra mọ́ tóun sì di ìsun ẹ̀jẹ̀ aláwọ̀ ọ̀dá lédè kan ṣá inú wàhálà àṣàkà yìí ni bàbá òun ti rí ikú rẹ̀ é ṣe lọ́gbẹ̀mí ara rẹ o iye òun lè lajú òun sílẹ̀ kí ìpọ́njú tó ṣe okùnfà ikú ọmọ òun bọ́rọ̀ ayé mi ṣe rí rèé o àti bẹ́ẹ̀ ni mo ti dẹ̀lẹ́gbẹ́ kí mo ti di ẹ̀kọ́ láwùjọ kí mo ti dolóòórùn kí èèyàn sá fún ibi tí mo sún bá ọ̀rọ̀ rẹ̀ dé rèé tó fi ń hu bí orí tó burú rẹgẹdẹ sínú agbami ẹkún tó sì ń sunkún àásùn rẹ̀ yà lọ́jọ́ náà àwọn ọmọlẹ́yìn mọ̀ rèmi ń wo òun àti àtólé wọ́n tún wo mo sún lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni àwọn omi kàyéfì àtomi ìbéèrè ọlọ́kan òjọ̀kan sàn ó sàn lọ kọjá nínú ọkàn wọn pé kí ló pa ọ̀gá wọn pọ̀ pẹ̀lú mo sún olóòórùn pé ṣé kò dóòórùn pa wọn ni pé ọjọ́ wo ni ọ̀gá sọ̀rọ̀ rẹ̀ di ẹlẹ́yà adìẹ lọ́dọ̀ mo sún pé bí yóò bá bẹ́ẹ̀ yẹn sọ̀rẹ́ ṣe bíi ti mo sún ni pé
pe saki mo sun na wa nse bi ora pe o na wa nse bi eyan gidi ko nte wo pe te wo pe pe agisa re ko mo iwara re rara me ko mo pe para ni le o ni pe egungun re na wa nse bi erun o tun jowo loju nigba si mo sun bugbe to nsukun ero wa ni pe won ti gba ni gbolohun won si ki iparin re fun won ti songo re sohun pe awon ki se sumonga re kokora re da sohun tori tohun torun re enikan iko ni adete si gboroke igba ti eso tun parida oro na tun yi pada biri ti won ri ti mo remi atole na nu ojunu bi ologbo o ki enu bepo ti won tun wa mo sun mora tohun torun ara re itoloju gba le yi je fun won won si pinu pe awon yo bi oga won won tori lobe to fi gbe oru owo genge soke to fi wa mo sun olorun moya won si jeri re pe yo salaye fun won lekun rere oju ewe karundin ni adorin iwe mo remi ajasoro ibe na lawa ori kesan na la se nka lowo ninu iwe yi e je se mumu die nigba ta ba pada de atesi owo waju

bọ̀ padà sórí ètò àyọkà ìfẹ́ olúwa adébáyọ ló kọ mi lẹ́ẹ̀kan sí bí mọ̀rẹ́mí àjàsọ̀rọ̀ ó náà la mọ̀ ń kà lọ́wọ́ o orí ìkẹsàn-án ibẹ̀ lásìwà ní ojú ewé karùndín ní àádọ́rin ẹ jẹ́ mọ̀ ń tẹ̀síwájú ẹ̀yin ẹlẹgbẹ́ mi o mọ̀rẹ́mí ó ké tó lójijì lọ́jọ́ náà àfi bí ẹni pé àwọn ọmọge kèrèwé ti ń retí igbe náà kí á ni wọ́n gbá bí iná adáko làwọn náà bá pariwo bí gbogbo wọn ti ń dáhùn ni wọn fi ìrọjà wọn sílẹ tí wọn lọ ń rìn bá ọgá wọn tóun náà ń rìn bọ pé kí rẹ kì í sí wọn pàdé báyìí ṣe ló pàṣẹ fún wọn pé kó ní kálukú palẹ ọjà rẹ mọ kíá ó ní sonso ti kan sonso sonso ti kan sonso iná ti jó lórí kókó pé má kun oko mi dá ọ̀nà èèkan là á fọ òun akọ ó ní ohun akọ nìkan kọ́ làwọn ó fọ o àwọn ṣetán láti fi ìwà kọ lé ẹni náà jìnà ó ní bó òun bá ti bojú wo ẹ̀yìn báyìí kó máa wò wọ́n lẹ́yìn òní o kí wọ́n bá òní o kèrèwé fún ìpàdé ńlá sáwọn fẹ́ ṣe ó ní àlọ àṣejù bàbá ojo ni ó ní ó ti tó gẹ́ káwọn kọ ìwọ̀sí káwọn jókòó àpérò kíá mọ̀rẹ́mí ti ké sí àwọn akẹgbẹ́ rẹ̀ káwọn fẹ́ ṣe ìpàdé ní òkèrèwé ojú ewé karùndín ní àádọ́rin náà láṣìwà ibẹ̀ náà ni orí kẹsàn-án ló parí sí nínú ìwé mọ̀rẹ́mí àjàsọ̀rọ̀ jẹ́ káwọn tó tẹ̀lé ìpàdé mọ̀rẹ́mí àtàwọn akẹgbẹ́ rẹ̀ yẹn ní òkèrèwé jẹ́ tẹ̀síwájú ní orí ìkẹwàá ní ojú ewé kẹrìndín ní àádọ́rin wọ́n pe àkọlé orí kẹwàá ní agbada ògbó náà kí ni tó sí mọ̀rẹ́mí tún sílẹ̀ tó gbẹ ká tó ṣẹ́jú pẹ́ wéré bí ọgán ilé àwọn wúndí òkèrèwé ti kún fọ́fọ́ ohun tí mọ̀rẹ́mí ṣe ni pé ó pàṣẹ fún àwọn aṣojú wọn kọ̀ọ̀kan tó wà ní ọjà ife mẹ́rẹ̀ẹ̀rin pé kí gbogbo àwọn wúndí tó wà níbẹ̀ máa sáré tètè bọ̀ wá sí ilé ní òkèrèwé fún ìpàdé pàjáwìrì kan àwọn tó wà ní ìtayé mọ́ ti péjú àwọn tí ọjà rẹ mọ́ lábẹ́ morí ẹbá náà ti wà ń kalẹ̀ àwọn tó ń nájà ti ọjà afẹ̀ lábẹ́ olùdarí wọn ti ṣe lẹ́lòmíà ti ṣe wẹ́kú àwọn náà ti ṣe kú wájú sí àwọn tí wọ́n bá ní ìjókòó àwọn wọn dé ọjà ìtakọgún lábẹ́ mọ̀rẹ́mí àtọ̀tọ̀ àti àtólé otí ẹ̀kú èèbò gbogbo wọn ló pé wámúwámú ti lékún fọ́fọ́ ìyàlẹ́nu ló jẹ́ bí ilé náà ṣe gba gbogbo wọn bẹ́ẹ̀ àtò ńlá làwọn adarí wọn ṣe wọ́n jókòó sí ìsọ̀rí mẹ́rin gẹ́gẹ́ bí ibi ìnájà àtẹ̀darí wọn ti rí ọ̀pọ̀ wọn ni ò mọ ìdí ìpè pàjáwìrì bẹ́ẹ̀ àmọ́ wọ́n mọ̀ pé bí kò bá nídìí ọmọ oṣù mẹ́ta gbọ́dọ̀ ya wèrè wọ́n rántí pé lọ́jọ́ sí ti ẹnìkan báyìí fi àbùkù olóró òbó kan kọ́ nínú wọn tó tún lérí pé òun yóò fi ayé han ọmọbìnrin náà nínú ìpàdé bí eléyìí wáyé gbígbọ́ sí mọ̀rẹ́mí gbọ́ nípa àbùkù náà ló gbọ́ omi sórí tó sọ sókè tó fojú gbà á tó kó gbogbo wọn sòdí òdì ilé kínkínyín ń ti ń ṣe lóye àdúgbò ẹni náà ó sì rí pé wọ́n fi ìyà tó tọ́ jẹ ọ̀daràn náà ó náà mọ̀ pé àròsí kò bá ní iná nínú

ẹlẹ. Ṣadédé ni wọ́n gbọ́ tí mo rẹ̀ mí kẹ́tọ́ o. Ẹlẹgbẹ́ mi o. Làwọn náà bá dáhùn. Ẹ o ní àwọn náà fi dá lóhùn. Tí kẹ́kẹ́ sì pamọ́ àti òrò wọn lẹ́nu. Wọ́n retí gbólóhùn tí ó tẹ̀lé ìpè wọn. Kẹ́ẹ̀bá sí ẹsẹ̀. Wọ́n ní ẹsẹ̀ kan èdèdé sẹ́ lásán. Mo rẹ̀ mí bá kí ẹnu bọ̀ ọ̀rọ̀ láti fi ru àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ sókè. Ó ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ̀gún. Kò tí ṣàlàyé délẹ̀ nígbà tó pe ọ̀gbẹ̀gún pé kó gan wá ṣàlàyé. Ó ní ẹnu ọlọ́fà ló ti yẹ ká gbọ́ mọ̀tá, bẹ́ẹ̀ ni ẹnu oníkàn láti gbọ́ kàn ún. Ọ̀gbẹ̀gún náà bá ṣàlàyé fínífíní bí iṣu ṣe kú, bí ọ̀pẹ ṣe bẹ́, bí ìkòkò ṣe gbà á tomitomi àti bí iná ṣe ṣe jiná. Ó dàbí ẹni pé àwọn ọmọ ẹgbẹ́ ò fi gbogbo ara rí nǹkan tuntun nínú ohun tó ṣẹlẹ̀ sí ìyá ọ̀gbẹ̀gún. Ó dàbí ẹni pé ọ̀rọ̀ náà ò ká wọn lára, bẹ́ẹ̀ ni kò kà wọ́n láyà. Èyí jẹ́jẹ́ lójú fún Mọ̀rẹ̀mí tó ń ti retí pé àwọn obìnrin náà yóò faraya. Àmọ́ ó sọ̀rọ̀ lọ́kàn rẹ̀ pé ṣe bí àtò lè faraya. Ìyá òun àgbà kò tiẹ̀ takútú. Nítorí náà ó yẹ ohun tó ṣe àwọn méjèèjì àkọ́kọ́ tí abo ọ̀rọ̀ náà fi mú wọn náà ló tún ṣe gbogbo wọn. Wọn ò fi já ọ̀rọ̀ náà kúnra. Nígbà tí ọ̀gbẹ̀gún parí làbárè tirẹ̀ tán, àwọn ọmọ ẹgbẹ́ wojú ara wọn. Wọn ò rí nǹkan tó ṣe bàbàrà tàbí tó ṣe àjòjì nínú àlàyé rẹ̀. Wọ́n rò wípé láíláí lobìnrin ti ń fa orí rẹ̀ sọ́kọ́bákú. Láíláí sì ni wọ́n ti ń fún ìyàwó òkú ní omi tá a fi wé òkú mu. Wọ́n ń ṣe é láti mọ ọ̀dàlẹ̀ àti aṣekúpaniaya tó lè ṣekúpa ọkọ wọn ni. Kò sí tuntun nínú rẹ̀. Àṣà wa fàyè gbákẹ́. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o, ẹ̀yin ará mi. Ohun ká a bá lọ́jọ́ ọ̀hún bá ni nínú jẹ́ lọ́pọ̀. Ó sì jẹ́ ọgbẹ́ ọkàn fún ni. Mọ̀rẹ̀mí dákẹ́. Lẹ́yìn tó sọ gbólóhùn yìí tán, àwọn tó kò ń wojú ara wọn, wọ́n fẹ́ mọ ohun tó jẹ́ kàyéfì nínú rẹ̀ àti èyí tó fún ni ní ọgbẹ́ ọkàn nínú kí ayé òkú mú omi ìbúra tó ń bá lọ́wọ́ sí ikú ọkọ òun. Ṣé wọ́n kú ní obìnrin lọ̀dàlẹ̀? Obìnrin lè ké. Bí ẹrú ṣe ń bẹ nínú ọmọ, bẹ́ẹ̀ náà ni ọ̀dàlẹ̀ ń bẹ láàrin àwọn tó pe ara wọn ní ààyò obìnrin. Ohun kí ń ṣe sí ìyá ọ̀gbẹ̀gún burú jáì. Ìwà kàpátágbáà ni. Ìwà ìláàánú, ìwòdòró, ìwà burúkú, ìwà ọ̀sànjú. Mọ̀rẹ̀mí tún ṣàlàyé ara rẹ̀ díẹ̀. Ṣé hàn lù ni? Ẹnìkan bèrè láàrin agbo. Ṣé òun nìkan ni hàn ṣe bẹ́ẹ̀ sì ni? Ẹlòmíràn tún bèrè. Àsìkò yìí ni Mọ̀rẹ̀mí ṣẹ̀ṣẹ̀ wá gbà yìí pé omi ń bẹ lámù. Àti pé àgbà tí yóò sọ irọ́ di òótọ́, wọn ni yóò jagun ẹnu. Ó wòye pé ọ̀pọ̀lọpọ̀ wọn lè máa ní irú ìrírí bẹ́ẹ̀ nítorí pé ọ̀pọ̀ ló sì ní ìyá àti bàbá wọn. Èèyàn kì í sì dàgbà sóhun tí èèyàn ò bá mọ̀. Béèyàn bá mọ gbéwu, ó lè má mọ gbéda. Fún àmì ìdánilójú èrò ọkàn rẹ̀ yìí, ó ní kí àwọn tó ní bàbá dìde dúró, ọ̀pọ̀lọpọ̀ wọn ló dìde wọ̀nyí. Ó ní abájọ tí ohun tóun fẹ́ kó yé wọn ò fi yé wọn. Bíbọ wọn ṣe jókòó ni òròsùn náwó sókè. Ǹjẹ́ kí ló fẹ́ rí wí? Ó lóun ò ní bàbá, òun sì tún ní bàbá. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ní ṣé kìí ṣe pé ó ń ṣe ara rán? Ó ní bàbá, ó tún ní bàbá. Èwo ni ká gbàgbọ́? Ẹ gbọ́, èwo ni ká gbàgbọ́? Kí ni ohun tí òròsùn sọ lọ́jọ́ náà? Ojú ewé 99 ibẹ̀ ni àbádé báyìí. Ibi náà lásì tí máa ṣẹnu dédé síbí fún títò ní ìyẹn nínú ìwé Mọ̀rẹ̀mí àjàsòrò. Kí ni ohun tí òròsùn sọ? Àmọ̀gbọ́ ni ọjọ́ mẹ́jọ. Ẹ má gbàgbé gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké. Ẹgbẹ́ ohun tẹ́ńtà wà sí orí ètò yìí. Gbogbo àwọn onílé ìwé jẹ́ ká fi ṣẹ wa ká fi gbé tìyín lárugẹ lórí ètò Ayọ́ka. Ìyókù sí ọjọ́ mẹ́jọ tá ó ti máa pàdé lórí ètò Ayọ́ka láṣẹ Ọlọ́run. Sí ọjọ́ mẹ́jọ ọ̀hún mi ò ní gbọ́bi sí yín o, ẹ̀yin náà ò ní gbọ́bi sí mi. Láṣẹ Elédùà ó dọjọ́ mẹ́jọ. Ìfẹ́ Olúwa

0: rọdẹ pàápàá là ń wá báyìí tá a ti rí i ṣe bàbá rọdẹ àárẹ̀ kùtù ọdẹ.
1: látinú àwọn ìwé ìtàn àròkọ lítírẹ́sọ̀ tó ṣe iyebíye látọwọ́ àwọn òǹkọ̀tàn tó yááyì tó gbámúṣe bàbá màmá bọ̀ọ̀dá àǹtí àti ẹ̀yìn ọmọ iléèwé gbogbo ẹ̀tẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbádùn ètò àyọkà fún ọgbọ́n bàbá ọgbọ́n ìmọ̀ àti òye tá a kọ́ nínú àwọn ìwé ìtàn tó dùn mọ̀rìnmọ̀rìn yìí tá a fi gbáyé rọrùn ẹ máa tẹ́tí sí ètò àyọkà déédé aago méje àbọ̀ àárọ̀ ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé ètò àyọkà látẹnu ìfẹ́ olúwa adébáyọ̀ ẹ gbádùn ẹ̀ bíi kàásì nǹkan.

0: lóòótọ́ wípé àwọn olùdókòwò investors ò ní fẹ́ wá dókòwò tó dé pé wọ́n á rò pé owó tá à ń san kéré ìjọba sì ń jẹ gbèsè sí wọ́n ń jà àwọn disco lówó fún subsidies yìí pé akẹ́kọ̀ọ́ yọ lóòótọ́ pípọ̀ lóòótọ́.
1: ṣe rí nǹkan méjì ló pa ọmọ orílẹ̀-èdè nàìjíríà papọ̀ iná àti epo àti omi ó pa àwa gbogbo almost 200 million naira officially kò tí sí sensor mi tó sọ pa jù bẹ́ẹ̀ lọ sensor 2006 náà la sì ń lòdì sí so 200 million nàìjíríà ń sìn nǹkan mẹ́ta ló pa papọ̀ now ṣe rí nínú mo rántí pé ààrẹ ti sọ̀rọ̀ yẹn kọjá sẹ́yìn wípé táwọn ò bá ti rí iná fix ní orílẹ̀-èdè nàìjíríà ta wà nú ẹ̀ kọ́mọ nàìjíríà má dìbò fáwọn ọmọ àrà ọkọ nìyẹn ṣe wá rí lórí ọ̀rọ̀ tàrífù kò sí tàrífù wọn yọ ohun òyọ ṣe mọ̀ wípé ó ní percent tíjọba àpapọ̀ ní lórí iná 85% ẹ̀ aládàáni ló ní 15% péré ti gọ́ọ̀mẹ̀ntì ti ń bẹ̀ a ti ṣiṣẹ́ ilé lọ́jọ́ tó ti pẹ́ kì í ṣe ìjọba ilé ó ṣe yẹn ìjọba tó ti pẹ́ tó ti jẹjẹjẹ tó ti pẹ́ àwọn náà ti ṣe ilé lọ́jọ́ tó ti pẹ́ now nígbà àwọn èèyàn ó níbẹ̀ ni wípé pípẹ́mìtà lèmi ń lò tí n bá lọ san 5000 naira pé mo fẹ́ ra iná ìgbà tí ó bá fi tó bí ọ̀sẹ̀ méjì or 15 days má tí mo gbọ́ tuntun kíní ẹ̀ ní ń dún ẹ̀ mítà ẹ̀ ní ń dún ẹ̀ pé owó tí mo rà ó ti ń lọ tí ò pé oṣù kan tẹ́lẹ̀ pípẹ́mìtà the same pípẹ́mìtà ẹni tí ò sọ pé mo change yẹ tún bá ra 2000 naira má lò fóṣù kan so ìtumọ̀ rẹ̀ ni pé style by style wọ́n ti ń fi style rẹ̀ wá jẹ ṣe wá rí tí ìjọba bí o sọ́dọ̀ àwọn géèmù tí ìjọba máa ń play fún wa ìmọ̀ ń sábà dùn mí ẹ̀yìn náà lẹ́ládégún ẹ̀yìn náà sáà pé kó ló rí pé ìgbà náà àyà ń gbé rúmọ̀ pé wọ́n sọ sọ́dì ló yí iná pé iye báyìí iye báyìí ìjọba àpapọ̀ jáde pé rán ni pé ní táwọn èèyàn ń sọ rúmọ̀ ni wọ́n ń gbé nígbà tí ó tó bí oṣù mẹ́ta sígbà yẹn àwọn gan jáde ọ̀fíṣálì wípé àwọn ti san iye báyìí ní federal government now ṣe wọ́n ní pé ní february last year date ní february ẹ̀mí ìrántí bọ̀ tí mo pé february 2025 ààrẹ àpúrúfù kankan tó gbọ́dọ̀ national assembly kọjá wípé kí àwọn state lọ ọmọ generate iná fúnra wọn tẹ́bẹ́ yìí máa rántí but february 2025 ni but date tó jẹ́ february nìkan ni ìrántí bọ́ mo pé february last year now ǹjẹ́ state kankan gbé ìgbésẹ̀ tí máa kakúlẹ̀ tẹ́ ń sin orí ọdún kan lọ
0: ìpínlẹ̀
1: agbẹ́ asẹ̀
0: ti generate ba so ní ní the old lórí ọ̀rọ̀ ni iná iná rà kí wọ́n ti kà ní ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kwara
1: sùúrù bọ́lọ̀bọ́lọ̀ àwọn yẹn ẹgbẹ́ àmọ́ bọ́lọ̀ wà lọ so ní táwọn sọ sí ni wípé ǹjẹ́ àwọn state ǹjẹ́ gbà àwọn ìgbésẹ̀ ǹjẹ́ tí ààrẹ àpúrúfù kó di òfin ní nàìjíríà wọn ò gbé zero ni ní táwọn sọ sí ni pé ọ̀rọ̀ owó iná kò sówó iná but they mean mọ̀ wípé ohun tí wọ́n sọ wọn ò ní padà sí mọ́ because mo mọ̀ pé reaction ọmọ nàìjíríà ó padà wá lórí ẹ̀ ṣe wá ní pé wọn náà federal government wọn náà fẹ́ change aṣọ kọ́pà wherever aṣọ tó bá fẹ́ change sí àwọn èèyàn ń pariwo wọn kígbe ìjọba gbogbo wálẹ̀ díẹ̀ now wọn ti sọ àwọn gbèsè kan tó tún fẹ́ gbé ọ̀rọ̀ kò ṣe nẹ́kọ̀ àbí wáìkì àbí kò ṣe wáìkì pé àwọn fẹ́ fowó kún owó 50,000 naira ọmọ nàìjíríà pariwo wọn ni pé kí ni padà di issue àbí kò di wàhálà káwọn ọmọ nàìjíríà kan rí kó di wàhálà ní nàìjíríà wọn step down there now eléyìí náà ó padà wáyé tó pé àwọn nàìjíríà ò ní fara mọ́ cause iná kí ló mọ ibi mi tó bá rí pé iná bá wà kò ní kàn tó wà lórí epo sí ìkan tí wàá fi iná ṣe náà ló fi epo ṣe èkí làwọn yẹn ń sọ táwọ
0: owó náà tà ń san báyìí wọn á sún pa lórí ẹ bẹ́ẹ̀ àwọn investors ò lè wá tá a fẹ́ gbádùn iná tó dára àwọn tá a dóko wọn á ní gbúdọ̀ wá ṣé wíyí tá a sọ yìí wọn ni wọn ní
1: wá. ṣe rí àwọn gan ṣe rí fún gan ṣe rí dàgbà àwọn máa ń pariwo pé pest control etí ìjọba ọmọ fi ń gẹ̀ẹ́tì wa ni wípé nínú constitution nàìjíríà ní ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà yìí kò síbi kankan ta lè rí pest control ẹ̀rún mọ́ nínú òfin làwọn àfi mọ́ yarí kẹ́rí pé àwọn èèyàn yarí much ká ní òfin bá wà tó de pest control nínú ìnáyà constitution ni a ti fara àdìdọ̀ láti lọ́dí wàhálà so tábà wọn sọ pé torí iná kíníkà ìjọba ló ní ìgbésí ayé wa ìjọba ló gbúrọ̀ ọmọ bá ṣe gbádùn tíjọba wọn láwọn jáwé yẹn yán lórí ọ̀rọ̀ iná.

aago láàfin lẹ́tọ̀ diamond 88.7 fm nílé ìlọrin aki aláṣẹ apàṣẹ iléeṣẹ wà níyìnyín ń wà lẹ́yìn rẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o nítorí omugbo tẹ́ ń ṣe yìí ìmọ̀ sí ọlọ́run ni ọwọ́ ọlọ́run wà nínú rẹ kò sì ní í dẹ̀yìn láéláé bùkú ọlọ́run yóò tún máa rọjò sórí iṣẹ́ yìí gbogbo táyà tọmọ tilétilé ẹ ò ní rí ìbànújẹ́ kọ̀ọ̀kan adúpẹ́ fún orí ọ̀fẹ́ tẹ fún wa láti mú ètò yìí wá fún ọmọ ádámọ̀ ni gbogbo ọjọ́ sátidé báyìí tẹ ní ká máa yànnà náà àwọn ìlú wa ní kọ̀ọ̀kan bẹ̀ látòrí kábíyèsí gbogbo gbogbo àwọn lóyè lóyè gbogbo àwọn èèkànlú gbogbo tí wọ́n bá joyè nílùú kọ̀ọ̀kan èyí jẹ́ kí a mọ ìpìlẹ̀ wa èyí jẹ́ kí a mọ ibi tá a ti ṣẹ̀ wá èyí jẹ́ ká mọ ìdí tí wọ́n fi ń joyè kọ̀ọ̀kan níbi kọ̀ọ̀kan àgò láàfin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì í ṣe àgò tí à ń kádìí ẹ sí o àgò tí à ń sọ nípa rẹ̀ ni wípé bá a ti kí ni láàfin nílẹ̀ yorùbá àkànlé sàdédé wọ àfin ká ní ẹgbẹ̀lẹ́ ń bẹ̀ ń wo gba ti kábíyèsí ìṣẹ́gbẹ́ wa kódà kọjábúrò wa kọjẹ́ ìkan wa bàbá dàfin ìdọ̀bálẹ̀ náà làáfi kọba aládé nílẹ̀ yorùbá adúpẹ́ fún orí ọ̀fẹ́ yìí adúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ wa ní michael abiodun ọmọ ọlárẹ̀wájú adúpẹ́ lọ́wọ́ bàbá wa tí ń wà lẹ́ka káràkátà àwọn ọ̀gá wa tí ń wà lẹ́ka ètò gbogbo tí ń lọ ẹ̀ka àmọ́ ẹ̀rọ àti gbogbo ẹ̀ka pátápátá àti gbogbo òṣìṣẹ́ tó wà níbi tá à ń pè ní diamond conglomerate pátápátá láì dẹ́ni kọ̀ọ̀kan sí àtọ̀gá àtọmọṣẹ́ gbogbo yín pátápátá náà la mọ̀ kí o ìpè ẹ̀kú iṣẹ́ iṣẹ́ wa òkúkú ní ìdìṣẹ́ mo kí gbogbo àwọn tí ń ṣùgbà wa lórí ètò yìí pàápàá jùlọ tiwantiwa bakeries àmọ̀kú ọdún tuntun yìí àdúpẹ́ fún ìnáwó yín ní gbogbo ìgbà sí wa lórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sì wò wípé ó yẹ kẹ́yìn náà tún darapọ̀ mọ́ wa ẹ mọ̀ bọ́ o ẹ ṣáà ti pè mí sórí ẹ̀rọ bara ẹni sọ̀rọ̀ 08035967746 mo kí gbogbo ẹ̀yin kábíyèsí pátápátá kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kẹṣẹ́ ọba kó sì jẹ́ kó pẹ́ mo kí gbogbo ẹ̀yin bàbá wa kọ̀ọ̀kan tí àjọ ń sọ̀rọ̀ báyìí lórí ètò yìí mo kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ti kópa lórí ètò yìí ikú ò ní jí wa parun ò ní ṣe wá lọ́jọ́ wọn burúkú kankan kò mọ̀ ní ṣẹlẹ̀ síran wa o bá a ti ń lọ láyọ̀ náà láàmọ̀ bọ̀ láyọ̀ ajínigbé kò mọ̀ ní pàdé wa lọ́nà o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àgò

0: emi o gbe oju mi sori oke won ni nibo ni iranlowo mi yo ati wa akoko anu ati ori ofe logori afefe lati jo kiribu ati rafo ni tesi waju eka ikefa sabuki ilorin oluwa yo ba yin pade bi oluso agbonso jeje oye ni bi o ti ma fi oro olorun bo wa awon ni iba pade loruko jesu oluwa wa
1: mo ki gbogbo omo olorun jake jado ibi gbogbo ti e ti n gbo mi ni ojo ti oni mo ki wa wi pe aku oshu titun asiko orire lati le pari oshu meje ni ayo ati alafia mo gbadura fun wa loruko jesu wi pe bi a se bere oshu kejo yi olorun anu e to po ni anu yo shanu fun wa mo gbadura loruko jesu fun gbogbo okan to n gbo mi ni ibi gbogbo ti e tin gbo mi loruko jesu awon ilekun to titi to titi to titi lati ojo pipe wa olorun anu yo se awon ilekun na fun mo gbadura ni oruko jesu wi pe ni osu yi okan eni kokan yo bale inu yin o dun ayo yin o kun ohun gbogbo te ba kojo yo jo mora won be ni yo ri mo ki ile ise diamond wi pe oluwa yo ma te ile ise na siwaju mo ki ijo keruba serafo ni te siwaju eka ikefa ati gbogbo awon to nse onigbowo eto yi mo ki yin loruko jesu wi pe olorun ninu anu re yo ma ran yin lowo eje ki a gbadura baba wa ati olorun wa nipase jesu kristi adupe fun ore ofe te fi fun wa lati le la osu mejeja a gbadura loruko jesu ba se nlo ninu oro yin eje ki oro yi ko tun aye wa se eje ki oro yi ko tun ona wa se eje ki oro iko se ohun gbogbo la se pe laye wa jesu kristi oluwa wa ami ara mi olugbo te ba ranti lati bi ose melo oni ati n sise lori akori kan eyi ti a si bere si ni pin si kekeke e gbo mi daradara idi ta fi n pin si kekeke yi oni wipe ko le ye wa daradara akori gbagada yen oni o so wipe onde ti o to si o eje ki n to mu bayi wipe eni to to si ide eni to to si ide awa ni ose to koja awa bere si ni wo awon kini kan awa pe yen ni akori wipe ohun ti satani ti o n di mowo lati le fi so wipe ato si ide ohun ti satani iyen ni wipe a pe ni legal grants of satan the legal grant pe eleyi o to si ide mi a si wo meji ninu re a wa tesiwaju a wa wo awon to ku die ninu eto po sugbon awon to se pataki o la mu won yi ikini ta soro nipa oni ese e gbo bibeli so wi pe elese ni mo fi ise fun o mi wi pe to ba ti je elese oluse ni o ise o mo se ona ni iyen ni wi pe ronu re ko pe wada ikeji oni amu ta so wi pe aini idariji gbo ta lo mo nri to je pe inu re mo nbaje ta lo mo ranti oruko re tabi to n gbo oruko re ti okan re mo nbaje iru eyan wo ni iru eyan wo ni e mo gbagbe wi pe iwe ti akori iwe nla ta nlo oni Isaiah 49:25-26 o ni a n lo to soro nipa wipe se a ha le gba ikogun lowo alagbara tabi ta ni onde ti o to fun o wa tun da wa lohun ibere yen Isaiah 49:25-26 e je ka to fi ran ra wa leti
2: ṣùgbọ́n báyìí ni Olúwa wí. A ó tilẹ̀ gba àwọn òdò kúrò lọ́wọ́ àwọn alágbára.
1: Ó ní báyìí, ṣẹ́mọ̀, ìbéèrè tó kọ́kọ́ béèrè, ó ní wípé, ṣé ó tiẹ̀ possible? A dẹ̀ wá wò wípé, kí ló tiẹ̀ múyàn wọnú ìdè yẹn? Kí ló jẹ́ kí Sátani lè sọ wípé, eléyìí ọmọ mi ni? Now, a ti sọ méjì, ìkẹta, èyí tí a ó tẹ̀síwájú lónìí nítorí àkókò wa, ó ní ká máa ṣàìgbọràn lemọ́lemọ́. Ká máa ṣe àìgbọràn lemọ́lemọ́. Ní English, I said, I call it persistent disobedience. Persistent disobedience. Ẹgbọ́, Ọlọ́run fẹ́ràn ìgbọràn. Ìwé Deuteronomy, orí 28, ẹsẹ̀ kìíní. Ó sọ kinní kan níbẹ̀ yẹn, ó pè wá sí àkíyèsí, ó sọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó fi pè wá sí àkíyèsí, ó ní yóò sì ṣe bí ìwọ bá fi ara balẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí. Kí ló sọ níbẹ̀?
2: Yóò sì ṣe. Bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ.
1: Ìgbọ́ràn ó jẹ́ nǹkan tí Ọlọ́run fẹ́ràn púpọ̀ púpọ̀.
2: Láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ̀ gbogbo.
1: Gbogbo àṣẹ tí ó pa fún ọ, ó ní láti máa kíyèsí.
2: Tí mo pa fún ọ ní òní.
1: Tẹ̀síwájú.
2: Ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo
1: ẹ̀yà ayé
2: lọ.
1: Ẹ wò bẹ́yẹn. Ṣé ẹ rí i, ó sọ pé Ọlọ́run wa, ó ní Ọlọ́run rẹ, ó ní Ọlọ́run mi, ó ní yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ìyẹn ni wípé kò ní sí ìṣòro, kò ní sí ìdààmú tí ó lè borí rẹ. Ẹ mọ̀ sí mi gbọ́. Kò sí bó ṣe fẹ́ rìnrìn àjò ayé rẹ tó ní pàdé àwọn kùdìẹ̀kudiẹ lọ́nà. Ṣùgbọ́n tó o bá ti fi ara balẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, bó o bá tilẹ̀ pàdé àwọn kùdìẹ̀kudiẹ yẹn, yóò gbé ọ sókè. Tẹ̀síwájú díẹ̀.
2: Gbogbo ìbùkún wọ̀nyí yóò ti ṣẹ sí orí rẹ.
1: Ó ní gbogbo ìbùkún wọ̀nyí yóò ṣẹ sí. Ẹ gbọ́ ìdàkejì rẹ̀ tẹ́ bá lọ wo verse 15. Ìwé yẹn, kí ló sọ níbẹ̀ yẹn?
2: Yóò sì ṣe.
1: Ṣé rí i pé yóò sì ṣe ló fi bẹ̀rẹ̀ ní verse 1. Verse 15, ó ní yóò sì ṣe.
2: Bí ìwọ kò bá fetí sí ohun Olúwa Ọlọ́run rẹ.
1: That is the opposite. Bó o bá fetí sí ohun Olúwa Ọlọ́run rẹ.
2: Láti máa kíyèsí àti ṣe gbogbo àṣẹ rẹ̀. Àti ìlànà rẹ̀. Tí mo fi lélẹ̀ fún ọ ní ọ̀nà.
1: Ǹjẹ́
2: gbogbo ègún wọ̀nyí.
1: Ẹ wo, ó wá ti dèpè. Hallelujah. Ṣé ẹ rántí ọkùnrin tí wọ́n ń pè ní Saul? Ọlọ́run sọ fún wípé kó lọ pa gbogbo àwọn nǹkan tí ó wà ní Amaleki, ó ní kó parun. Gbogbo nǹkan ni Ọlọ́run sọ fún pé kó parun. Gbogbo nǹkan. Ṣùgbọ́n ẹ mọ nǹkan tí Saul ṣe ni. Saul wá dọ́gbọ́n sí ọ̀rọ̀ Ọlọ́run. Saul dọ́gbọ́n, ìwọ gan mọ́mì àti dádì, brọ́dà, sísítà, ṣé ìṣepẹ́ yìí náà ń dọ́gbọ́n sọ̀rọ̀ Ọlọ́run? Ṣé ìṣepẹ́ ń dọ́gbọ́n sí i? Ẹ̀yin yóò ẹ̀ṣẹ̀ dá, ṣùgbọ́n ọgbọ́n lẹ fi ń pákèjì ẹ̀. Ẹ̀yin yóò olè jà, ọgbọ́n lẹ fi ń pákèjì ẹ̀. Ẹ̀yin yóò àgbèrè ṣe, ọgbọ́n lẹ fi ń pákèjì ẹ̀. Ẹ wo, Ọlọ́run sọ fún Saul, ó ní gbogbo nǹkan tó wà ní ìlú Amaleki, ó ní kó lọ pa gbogbo ẹ̀. Ṣùgbọ́n Saul dọ́gbọ́n sí, ìkíní tó ṣe ni pé ó kọ́kọ́ dá ọba Agag sí. Àwọn ẹran tó wá dá níbẹ̀, ó wá tó kó àwọn yẹn náà, ó tó kó wọn pamọ́. Nígbà tí wọ́n wá dọ́dọ̀ rẹ̀ tí wọ́n bilé, ṣé o ti pa wọ́n run? Ó lóun ti pọ̀. Ẹ mọ̀, àìgbọ́ràn. One àìgbọ́ràn will always be another àìgbọ́ràn. One sin will always give birth to another sin. Ó ní à, Olúwa ti pa gbogbo ẹ̀ rẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run wá ní à. Ó wá ní àwọn mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ẹ̀ tí mò ń gbọ́ lẹ́yìn ẹ̀. o wi pe Olorun dabi eniyan o ni oun fe fi rubo si Olorun ni o ni oun fe fi rubo si Olorun ni now o le dun gbo leti o le dun gbo leti e ri eni to lo jale eni to lo jale to si pada wa to wa mu owo to ji o wa ni oun fi sope o wa sope ni church o wa sope ni church looto ijo ori won mo pe lo jale eni to lo sagbere to lo sasewo owo to ri to fi nibi to ti lo sasewo o wa sanda mewa ni church looto ijo o mo pe o asewo lo lo se to fi lo se da sanda mewa now owo mo reti ibukun da mewa pe ibukun da mewa gbodo wa sori mi tori wipe bibeli so pe emu gbogbo ida mewa wa si ile mi ki o nje ko ba le po o ni emi o ba kokoro aje ni ru wi ohun o ba wi fun yin en to ti lo to je pe o le lo loja o le yen lo wa fi san da mewa kokoro aje nu ko le ri ere ida mewa mommy auntie uncle o le re ere ida mewa be o le ri on so the same thing na ni nkan ti so lu se so so yen o sound religious pe e se bọlọrun na ni mo fe fi rubo si sugbon e gbo it is partial obedience o gboran lapa kan now teyan ba de ti gboran lapa kan bibeli so wi pe whosoever keeps the whole law an offense in one point only is guilty of all to ba ti le gboran lapa kan ti o gboran lapa keji nkan to sele ni wi pe o ti di alai gboran hallelujah opolopo fe won fe ibukun olorun won fe ire olorun won fe kore won fe kore sugbon won o furugbin kini rugby kore ta nso ni bi ele irugbin re oni igboran opolopo fe isegun won fe isegun sugbon won ko ibawi se tan ba ti gba owi ninu church bayi ebi gba na lo wa keru e church yen o mo da church yen o da o fe bibeli so wi pe eni to ba fe ko o lo fe imo o le ni to ko ri lai ba wi o le eran ko ni won bo wi ni church o wa ko ni church yen o lo si church mi bibeli so pe eran ko ni o emi ko mo so be iwe owe lo so be o ni eran ko ni o duro gba ibawi kaye re ko le da gba ibawi kaye re ko le nitumo gba ibawi kaye re ko le lojutu olorun yo ran wa lowo mo ni olorun yo ran wa lowo opolopo fe ade won fe gba ade sugbon won sa fun agbelebu laisi si agbelebu o le dade laisi agbelebu o le dade nigba ki gba ti olorun ba ti soro ohun to ye ka se oni ki agboran eyi to tun tele to je ikerin oni ka kan mo soro ka mo soro loose talks careless talks opolopo ti fi o ti fu esu laaye lati le duro ninu aye re nipa awon oro loose talk careless talk o ti fu esu laaye lati le ni agbara lori re egbo eje ka ti es ni suru de eje ka duro iru oro wo lo njade lenu re iru oro wo lo njade lenu re bibeli so ni wi o so ninu iwe owe o so wi pe iku ati iye o lo wa ninu ahan o wa ninu ahan Bíbélì Jésù fún rẹ̀ ló wá sọ fún wa. Ó ní gbogbo ọ̀rọ̀ tá a bá sọ, every careless talk will give account of it. Every careless talk, every idle talk will give account of it. Ọ̀pọ̀lọpọ̀ ní àìmọ̀, carelessly. Ó lè sọ, ẹ wo, kìíní tí mo ń ṣe, mi ò sure pé mo lè, bóyá ọmọléèwé, mi ò sure pé mo lè pass exam yẹn o. Mo ti ṣe exam, mi ò sure pé mo lè pass. Already, you have given the devil a legal ground to hold you. Bóyá àánú tiẹ̀ fẹ́ form fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, lóòótọ́ ò ṣe dáadáa, mọ̀ bóyá àánú fẹ́ form fún ẹ, ṣùgbọ́n o ti fún èṣù ní legal ground láti lè dúró. Ẹ wo, Ọlọ́run ràn mí lọ́wọ́. Ẹ wo, mi ò lè ṣe kinní yẹn o, torí ṣe rí gbogbo ìdílé mi bá ṣe wà yìí, kò sí ra bá ṣe ṣe báyìí, a máa ń rí ìjákulẹ̀ ni. O ti fún èṣù ní legal ground, o ti pronounce ẹ̀, o ní ohunkóhun tẹ́ ẹ bá ti sọ báyìí, o ní yóò ṣeéṣe ni. So o ti pronounce ẹ̀. Hallelujah. Ṣàmọ̀, I am always scared when I see people tell themselves that, ẹ̀wọ̀, let me, àwa kan ṣáà ń gbélé ayé ń tiwa nífa. Mi ò rò pé nǹkan gidi kan lè jáde nínú ayé mi. People say it. Ẹlòmíì a gbin nǹkan. Òun ló lọ ṣe wàhálà. Òun ló kó àwọn tí ó ṣoko. Àwọn ló ṣe gbogbo ẹ̀. Láyà, ẹ wo, òun rò wípé nǹkan gidi lè jáde nínú oko yìí. Kíni kan lè ṣẹlẹ̀? Ó kàn lè ti, ayé ń wò, tòun ti ta. Sometimes we even do it as much as pé a tó máa ń fi àwọn ọmọ wa sínú kinní yẹn. Pé wo, tiẹ̀ ta lónìí o, ayé bàjẹ́ lónìí o, àwọn ọ̀rọ̀ careless talk. So we gave Satan a legal ground. A ti fun ni aye, a ti fun ni opportunity. So onde to tosi ni iru eniyan tosi lati wa ninu ide, eniyan tosi lati wa ninu ide, nitori wipe nkan to so ni olufe ma funra ara re di woli iparun aye re. Gbogbo eniyan ye ko je woli igbega aye won ni. Ma funra ara re di woli iparun ayé rẹ. Tí Ọlọ́run bá sọ wípé ìbùkún ni fún ọ, mọ́ sọ wípé ègún ni fún ara rẹ. Bí Ọlọ́run bá sọ wípé òun wà pẹ̀lú rẹ, mọ́ sọ wípé ṣé mo lè rí ṣe báyìí. Jẹ́ kí ìlérí Ọlọ́run kó jẹ́ wípé òní ò mọ kún ẹnu rẹ. Jẹ́ kí ìlérí àti ọ̀rọ̀ Ọlọ́run kó jẹ́ wípé òní ò mọ kún ẹnu rẹ. Nítorí wípé bó o bá ti ń fi ìgbàgbọ́ sọ, bẹ́ẹ̀ náà gẹlẹ́, òní yóò mọ rí.

ẹ wo àwọn tó ń kidnap àwọn kọ̀ọ̀kan tó ń join tí wọ́n yìí ṣe ara àwọn tó bẹ̀rẹ̀ kinní yẹn gangan ìdí tí wọ́n fi ń join ni wípé owó ni wọ́n ń wá so òrìṣà ọkàn wọn owó ni hallelujah òrìṣà ẹlòmíì owó ni lẹ́yìn owó kò tó sí nǹkan míì lẹ́yìn owó àtòfowó ẹlòmíràn òrìṣà rẹ̀ agbára ni tó bá ti wà ní ipò ẹnìkan kò jọ lójúmọ́ tó bá ti wà ní ipò tó wà ní òkè a mọ wo gbogbo èèyàn gẹ́gẹ́ bí orí abẹ́rẹ́ ni kò rí wọn gẹ́gẹ́ bí nǹkan kan mọ́ agbára a mọ gùn agbára tó ń gùn yẹn òrìṣà ni òrìṣà ọkàn rẹ̀ o lè sọ pé ó yá gbogbo àwọn tó wà ní ibi iṣẹ́ rẹ̀ fún àpẹẹrẹ ó kàn lè dà wọ́n síta pé kán lọ mọ ṣe nǹkan tí kò tiẹ̀ ń ṣe part of iṣẹ́ wọn hallelujah so òrìṣà ọkàn ẹlòmíì agbára ni òrìṣà ọkàn ẹlòmíì ó ní orúkọ ó ní òrìṣà ọkàn ẹlòmíì ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ ńgbà mìíràn a máa di òrìṣà fún ẹlòmíràn the ministry ṣámọ̀ báwo ẹ wà ní báwo ni iṣẹ́ ẹbí ọlọ́run ló ń ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n ẹ gbọ́ nígbà tí ó bá ti di wípé kò rí nǹkan kan míì mọ́ lẹ́yìn ministry yẹn àwọn tó jọ wà bóyá àwọn tó ń attend the ministry yẹn ó ti sọ wọ́n di ẹ̀dùn arinlẹ̀ ó ti sọ wọ́n dọmọ ọ̀dọ̀ òrìṣà ni ministry yẹn ilé rẹ̀ ò balance o ṣùgbọ́n ministry yẹn in fact àti sin ọlọ́run rẹ̀ gan kò wà straight forward o ṣùgbọ́n ministry yẹn ó ní òrìṣà ẹgbọ́ ọlọ́run ò kàn fẹ́ kí òun jẹ́ apá kan nínú ayé wa rárá o nǹkan tó fẹ́ jẹ́ ni pé ó fẹ́ jẹ́ olúwa wa ẹ̀rí tá a bá gbàdúrà ni jésù olúwa wa ṣùgbọ́n ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní jésù ìṣolúwa wọn ìtàn kan tí gbogbo wa mọ̀ tá a ti gbọ́ orí ò ní ìtàn arákùnrin kan èyí tí ó gba jésù lálejò sí inú ilé rẹ̀ wọ́n ní nígbà tí jésù tí ó gba jésù ó wá ní jésù wo yàrá bíi ni mo fún ẹ gbogbo nǹkan wà nínú rẹ bó bá ṣe wù ẹ ni kó o ṣe rìn sí bó bá ṣe ṣe yàrá ẹ ni mo fún ẹ yàrá ẹ ni mo fi ọ sí ìgbà tó yá àwọn olè dé wọ́n fẹ́ wọ inú ilé yẹn ó ṣà ń pariwo jésù ṣùgbọ́n ibi tó fi sí ni jésù dúró sí ibo ló fi jésù sí ní ayé rẹ ṣé o fi jésù ṣe olúwa àti olùgbàlà rẹ àbí o kàn fi jésù o fi sí apá kan ohunkóhun èyí tí ó bá ti ń jọba bíbélì sọ wípé ẹnikẹ́ni tí ìwọ bá jọ̀wọ́ ayé rẹ fún láti máa gbọ́ tirẹ̀ ó ní ẹrú ẹni bẹ́ẹ̀ ó ní òun ni ó ń ṣe ṣé o ò tí ìjọwọ́ ayé rẹ fún ohun mìíràn hallelujah ẹ rántí nǹkan tí bíbélì sọ tí jésù sọ fún wa nínú bíbélì ó ní ẹ kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ ó ní gbogbo nǹkan tó kù ó ní òun là ó fi fún yín tó bá ti jẹ́ wípé ìjọba ọlọ́run là ń wá ní tòótọ́ then wàá rí ṣùgbọ́n òdodo rẹ̀ òun là ń sábà ń wá ará mi olùfẹ́ ọ̀wọ́n.

0: See, eh, Weto is from our tribe and we have the same religion. So we have to protect our own. Our tribe isn't corrupt. I beg it. Leave them now, our pikin.
1: Wait, stop and think. Do you realize that the impact of corruption and careless decisions by that clansman or family member of yours doesn't know tribalism or nepotism? Let's hold everyone accountable for a better society and country. If you see something, say something to the right authorities.
2: This message is reaching you from Diamond 88.7 FM, Ilorin.
3: Diamond 88.7 FM, Ilorin. Iroyin Ekunrere.
4: Ṣaaju ẹgbọ́n àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti fẹ ètò ọdẹ àṣọgbó de ìpínlẹ̀ mẹ́wàá lójú sí. Àjọ INEC tako ìgbésẹ̀ fífi orúkọ Jonathan sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọye fún ipò ààrẹ ọdún tó bọ̀ ọdún tó ń bọ̀. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tako ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Kwara lórí ìdúkọlájà kò ṣiṣẹ́ kó ṣòwò tó ń kọ́ránṣẹ́ sí àwọn òṣìṣẹ́ tó wà ní ẹ̀ka òfin. Ní ilé òkèrè ààrẹ ilẹ̀ Senegal tẹ́lẹ̀ rí, ó ní Akudé ti ń dé bá èrògbà rẹ̀ láti di akọ̀wé àpapọ̀ fún àjọ ìṣọ̀kan àgbáyé. Ìròyìn eré ìdárayá àjọ FIFA fagilé ìgbésẹ̀ láti ṣe ìgbà iléeṣẹ́ àdáni láǹfààní láti ìdíje àgbáyé. Ẹ̀ka san akíwapẹ̀ àkó ìsinmi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ rẹ̀ láṣìláyè. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹyìndà mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi. Ròyìn yẹn ká sọ fún yín pé ẹlẹgbọ́n wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá YouTube wa ní Diamond 887 FM ẹ̀kọ́rin náà bọ̀ lẹ́yìn sí ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akíyìn pé ẹkú ìkàlẹ̀.
5: Did you sue me, man, or long? He got any opportunity by my ex in Japan.
6: Oh, le shi di kuro ni le Nigeria tan patapata gba be. O ko ni sha ni awon ebi, ore ati olufe re lori ile na. O le japa nitori ti o fe lati se be. Sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orile ede yi lapapo. Koda bi o ba ti le ko gbogbo nti se ti re kuro nile, sibe ile eni ni ile eni, ilu re ni Nigeria je yo ma gbe olokan lajo.
7: Imoran yin lo n dese ti iboyin lati ikani Diamond 88.7
8: iroyin iroyin ni soki lati le ise Diamond FM.
9: Wa e wa se amoku ti wo e baje amoku ti ju wo ilu ṣugbọn omo oluwa na ni koda esi kan na lati jo nse e wo je ka bo lasiri je ka gboju nbe asiri e ko gboro tun loju ewe
10: Edu, eje aronu jinle o. Se mo pe ere wa abaje ati ipinu odi ko mara ale eleyameya tabi oju saaju. Eje abere fun akoyawo fun awujo ati orilede to da. To ba ri nkan ti o boju mu, fitu awon alase to to leti.
11: Imoran yi lo ndese ti gbo yin lati ikoni Diamond 88.7 Ilorin.
12: Ni me eto awa awujo tun peleke si lojojumo ye nta lara. Bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wojú.
4: Ẹ̀ka bọ̀ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti fẹ ètò iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí láti pèsè ọdẹ àṣọgbó lójú sí ìdè àwọn ìpínlẹ̀ mẹ́wàá. Wọ́n ti ṣiṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tí wọ́n tó 1,000 tí wọ́n kó wọn lọ láti dá márùbù àwọn igbó ọba ibi tí àwọn ajínigbé akógunjàlú àti àwọn ọ̀daràn farapamọ́ sí. Ọ́fíìsì olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò nílẹ̀ fún nílẹ̀ kẹ́kọ̀ọ́ tó buwọ́ lù lánàá ọjọ́ ẹtì gẹ́gẹ́ bó ṣe wí ó tẹ̀síwájú wípé àwọn ìpínlẹ̀ tọrọ kan ní ìpínlẹ̀ kaduna edo ìpínlẹ̀ kogi wọ́n ti ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tí wọ́n lé ní 2,000 gẹ́gẹ́ bí àtẹ̀jáde ń ṣe wí ètò náà ó ní wọ́n gbé kalẹ̀ tí wọ́n sì ṣe pẹ̀lú àjọṣepọ̀ àwọn gómìnà ìpínlẹ̀ tọrọ kan. Nínú ìròyìn mìíràn, igun ẹgbẹ́ òṣèlú alábùradà tó jẹ́ ti Mr. Teleri ni le yi fun isha kanshi Kabiru Turaki S.A.N. ni Ana Ojoti. Oni won fi oruko are ile yi Teleri Klogonatan. So wosi ajo eleto dibu ile yi aineke. Pelu awon mo oye re toku fun eto dibu odotombo. Egbe ohun ni gba ton soro. Pelu awon oniroyin oni akowe apapo fun ipolongo fun igbimo afunso amuseya egbe oselu ohun komi ini emobonge nilu abuja salaye kon ti pe ko temi lorun e kan nilu abuja tun gbe kale lori ifanfo atun waye lori egbe oselu na ewe ajo eleto dibo eli ene kiri salaye pe won ti ko jale ati gba oruko ton kolede latowo igun egbe oselu pdp ohun papa julo fun ipo are to joruko jonathan adari idanileko fun awon lodibo ati ipolongo fun ajo INEC Victoria Eta Messi salaye ipe ajo INEC oni on gba oruko awon moye ni oju itakun re ege bo sewi o tesi waju pe ajo ohun oni on tele ofin to wa ni lana to dibo le yi pe awon egbe oselu onko foruko sowo ni oju opo ayelujara waye o are ile yi teleri olusegun obasan ti sadaye pa ise la lo nse bi on se mu igba keji are le yi teleri atiku abubakar ega bi igba keji odije fun ipo are re ninu eto dibo are odun 1999 obasanjo nigba tun soro nibi eto kan to waye ni ilu eko ti ojimi amuludun charles okuta topo lopo mo si charlie boy dari re ega bo se wi o tesi waju pe won ni kankanu lati tako atiku papa julo o tenumo pe ifa to lede ohun ko se akoba fun ta ko se lati se aseyori iyawo ekan ninu iko eru jeje agbesunmi iswapo to wa ni janu oro owo na iko ohun ati omo re okunrin omodumokan lati fara won sile fun awon omo ologun le yi ti operation dikai ni ipinle bonu egba keji Adele Adare Alukoro fun awon omo ologun ohun Captain Muhammad Galofun lede keko bu wolu loni ege bo sewi obirin ohun ati omo re fara won sile fun awon omo ologun ni ojo kokan deni ogbon osu keji odun ta waye ni Abole Kusuma leyin gba ti oko ifara re sile fun awon omo ologun ni ojo ke dogbon osu keje odun ta waye ege bo sewi goni fide mule pe won tan se iwadi oko ohun ni oje ekan ninu iko eru geje agbesunmi iswapo pa pa julo onowa ni ijanu oro owo na won ni julo rara gege bi o sewi saju o kan si yawo ka ti kuro niba awon agbesunmi won ku fara re sile fun awon omo ologun ni ipinle kora egbe awon osise to sise osise oro ofin lorile nigeria luwa ti bua na telu egbese to lede latowo ijoba ipinle kora ton ko awon ose laya je ipe ton ma sise ko ni fun won lowo won se wo se ni ran ege bi o se wi o tesi waju ipe igbese na o le fa owo se ni ran ni gbedeke ka create mo to le ton wa yanju re ni tubinu bi ebe ohun salaye pe awon se atileyin to nipa fun awon osise oro ofin ton sise ile se ijoba ipinle kora to wa ni jan oro dajo ton won se ni alakoko ta wa yi to ni se lori ajemanu won ajade kan to le de lana ati owo are apapo egbe awon osise ohun ns endonwoye ati akowe apapo adesoji aa salaye pa osise ohun oni kukun laya je krojoro to wa le wa kesi ijoba ipinle kora kanjugun ogun to lede pelu awon osise na ireyin ekun re ni amuwase ti gboyin lati kanin da amode ti 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin simiran pe yi a lo si ileokere nibi ti erongba atrene seniga sol ati di akowe agba akosokan agbaye fori sopan lekan si akin pe eku ikale
9: e wase amokutu wa baje amokutu juwo ilu bon omo luwa na ni koda esikan na la tujo nse e wo
13: je ka bo la shiri je ka gboju nbe asiri e ko gboro tun loju ewe edu eje arunu jinle o se mo pe ere wa abaje ati ipinu odi ko mara ale eleya meya tabi oju saaju
10: e je abere fun akoyawo fun awujo ati orilede to da to ba ri nkan ti o boju mu fitu awon alase to to leti
11: imoran yi lo ndese ti gbo yin lati ikoni diamond 88.7 ilorin
4: Eka bo pada ireyin ekunre ni amuwa se ti gbo yin lati kan da mode 8.7 to wa ni lorin ni ipinle kwara ireyan hun tesi wajo ni ile okere ile spain ti fun lede lori awon oro ti won so awon lede to wa ninu ajo isokan ile europe eu bi awon arinrin ajo ti won to egun lona gota lati ile morocco se nwo kelta o salaye pe oro ton lede hon lo ni se lori oro oselu o si je kan ti o bo fimu ninu iwe kan ti won ko ranse si are ago isokan ile europe azula von der leyen olotu joba ile spain petro sanchez salaye o si kan minu oro ton lede atowo awon lede ni ile europe papa julo tenu mo pofege atoro oselu won fi soro na o tesi waju pe agbe gota oni ko si ni agbegbe chenge ege o se wi ijoba ile spain sara yi ko igba sakoso agbegbe ohun pe fun lede lati wo awon osise ijoba fidi e mule pe ile spain ni o gbegidina awon eyan to fe wo agbegbe ohun ni ogbonjo osu keje orun ta wa yi sibe ni ile okere are telere ni ile senegal Macky Sall oni erongba re lati di akowe agba fun ajo isokan agbaye ti fe fori sopon bi o se fidi re mi ninu eto dibo egbarade to lede atowo igbimo orabo ajo isokan agbaye Macky Sall oni ori ibo mefa ti amege si dibo tako a meji lo kuro lati dibo amo eto dibo ohun oni ko nitumo won se se eto dibo ko to di pe odun yi yo pare eyan na ti ko sute koja oni are ile senegal are basiro jomaye faye fetelu erigba so lati di akowe agba fun ajo isokan agbaye amo nile oni onkoju ipenija papa julo atowo egbe se tunjoba nile won to faso kan oko lowo ni won se ja okan mi awon eyan ti won to 80 sifo na tako ijoba 21/3 ni ile ohun labala eroyin ere idaraya are ajo fifa Gianni Infantino ti fakile erongba seke alesaladani dasi idije agbaye leyingba kan tin bu eno atelu igbesi ohun Infantino ti kale kan to buwalu lo nsalaye pe ajo fifa oni o gbajumo afogusun re lati fi aye gba isokan nipa ere bolu lo fa ati egbe igbese na eran ti pe ajo fifa lo ngbero ale kile se aladani kan koko owo to le ni bilionu $4 pa ale se inawo fun idije kan ti won fe se tan fe na owo toto bilionu lona $20 lati je pe idije ohun wa lo ninu idije agbaye ati idije club world cup ewe awon agire bolu bi ajo ile bolu ni ile europe uefa ti bu eno atigbese ohun ni oni o si jawo ninu igbese na to lekan si awon koko na re ijoba apapo le fe eto oda asogologun si de awon ipinle mewa aka fun yin pe ajo inec ko jale lati gba oruko Jonathan gege bi omoye fun ipo are aka fun yin pe egbe osise kan ti tako igbese ijoba ipinle Kwara tunduku laja ko sise ko sowo mo awon amofin ton wo se niran nile okere aka fun yin pe erongba are tele ni senegal lati di oga gba gosoka agbaye ti fe fori sopon la ko tan ajo fifa fagile igbese ti fe gbe lori idije agbaye nice sisi oni eni odun 21 nigba na letuna colonel yakubu gowo di olori ologun leye leyin gba ti alafo ti wa ni arin ojo keje dini 30 sojo kokan le 30 osu keje odun 1966 latari awon to dite pajoba ni ile yi to eyi lo pin iroyin ohun nedu okore ni olotu royin taiwo adeyemi lotu toka se ti gboyin lekan si aki wa pe aku isimi opin ose opo re lase laye amen.

0: ẹjẹ́ kí a tẹ́tí sí ètò àkókò ìyìn rere láti inú ìjọ
1: Kingdom of Christ Gospel Church
0: tí ó wà ní Plot 5 Finger of Christ Street Olúwatẹ̀dó Ajá Road Ejíkẹ̀yẹ Dálẹ́gẹ̀ Ìbàdàn Ajé rere Vincent Sola Mohammed ti wà níkàlẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe iyebíye àti àdúrà fún ẹ̀bi àdúrà ẹ lè pe 0803-468-4303 ẹ máa bá wa kalẹ̀.
2: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Ọba ògo gba ọpẹ wa.
3: Àmì.
2: Ẹ̀mí mímọ́ lórúkọ Jésù olúwagbẹ yín wa.
3: Àmì Jésù.
2: A tún dé lọ́sẹ̀ yìí bí ìfẹ́ rẹ àti àǹfààní tó fún wa láti wàásù rere lórúkọ Jésù olúwa darapọ̀ mọ́ wa.
3: Àmì.
2: Ẹ̀mí mímọ́ rán ọ̀rọ̀ rẹ jáde.
3: Àmì.
2: Olúwa ṣíṣe agbára.
3: Àmì.
2: Ògo ní forúkọ mímọ́.
3: Hallelujah.
2: Ní orúkọ ti Jésù Kristi olúwa wa.
3: Àmì àmì àmì lórúkọ Jésù.
2: Ọpẹ́ ni fún Ọlọ́run Bàbá Jésù Kristi. Ẹni tí ó fi ọmọ rẹ̀ fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ògo ní forúkọ mímọ́ rẹ̀.
3: Hallelujah.
2: Ẹni tó fi ọmọ rẹ̀ fún wa láti ṣe onílàjà láàrin àwa àti ẹ̀. Ògo ní forúkọ rẹ̀.
3: Hallelujah.
2: Mú kí gbogbo ẹ̀yin ará ilé àti ẹ̀yin olùgbọ́ wa tẹ́ gbọ́ wa pé lórúkọ Jésù Kristi àánú wa yìí asán.
3: Àmì.
2: Tabari ẹnikẹ́ni tó ń bẹnu ìdààmú kan tàbí wàhálà kan, ògo Jésù Kristi àtagbára rẹ̀ lórúkọ Jésù ó fòpin sí wàhálà yìí.
3: Àmì Jésù.
2: Ó fòpin sí ìyọnu yìí.
3: Àmì.
2: Kẹ̀ni àlàáfíà.
3: Àmì.
2: Jésù olúwa wa.
3: Àmì.
2: Àkórí wàásù wa lónìí la pè ní ṣe o ti bá Ọlọ́run làjà. Have you reconciled with God? Nígbà tí a mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa nínú ìwé Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá àti níka. Bàbá wa àkórí a rí pé ìbéèrè ni tí o nílò pé kí a dáhùn. Ìdá wa náà sì gbọdọ̀ jẹ́ èyí. Ọ̀kan nínú ìdáwà gbọdọ̀ jẹ́ ọ̀kan nínú èyí. Bóyá o rárá o, mi ò tí ì bọ Ọlọ́run làjà. Rárá o, ò tí bọ Ọlọ́run làjà. Ìtò gbọdọ̀ jẹ́ ìdáwà náà nìyẹn. So a lè mọ rò pé èmi ò bọ Ọlọ́run làjà, èmi ò bọ Ọlọ́run jà. Kíkẹ́ ta ni mi ti mọ bọ Ọlọ́run jà? O mọ̀ ni. Ẹ já lọ wo ohun tí ìwé mímọ́ ti ẹ̀ sọ nípa èyí. Ẹ bá wa ka ìwé Rómù orí karùn-ún Evangelist láti ẹsẹ̀ ìkẹjọ yẹn sí ìkẹwàá. Ẹ já ohun tó.
3: Ṣùgbọ́n Ọlọ́run fi fẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa, mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ìjẹ rẹ̀? Ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀? Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀? Mélòó mélòó nígbà tí a là wá ní ìjàtán ni a ó gbà wá là nípa iye rẹ̀?
2: Aleluya.
3: Ògo.
2: Aleluya.
3: Ògo.
2: Mo bẹ̀rẹ̀ báyìí. Ǹjẹ́ o tiẹ̀ mọ ètò Ọlọ́run? Bí o tiẹ̀ gbọ́ nípa ìlàjà rí? Bí o tiẹ̀ mọ̀ pé ètò Ọlọ́run kan lọ lọ́wọ́lọ́wọ́ tí a pè ní ìbálàjà? Bí o tiẹ̀ mọ̀ ètò Ọlọ́run gan fún ayé? Ewu ni kéèyàn mọ́ mọ ètò Ọlọ́run, ó léwu nínú, ó sì ń fi ìjàmbá séèyàn. Kì í ṣe ìjàmbá ayé nìkan, ìjàmbá ayérayé. So tí ẹ mọ̀ pé iṣẹ́ ìlàjà kan sì ń lọ lọ́wọ́lọ́wọ́, so sì mọ ètò Ọlọ́run tó ní fún ìbálàjà yẹn. So ẹ já lọ wo ìwé Efésù orí kejì yẹn náà kí ó tó di wípé a mọ sọ̀rọ̀. Àìmọ ètò Ọlọ́run fún èèyàn àti fún aráyé oní mú kí ẹlòmíì tàbí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ kọyìn sí Jésù kán láwọn oníkankan fi ṣe. Ìrànlọ́wọ́ ńlá ni Jésù wá ṣe fún aráyé àti fún ìran ẹ̀dá. Ṣùgbọ́n torí pé àwọn ètò Ọlọ́run tó ní la fi ń tako Jésù, la fi ń bá sọ̀tà. Oore ni Jésù wá sí fún wa. Ẹ já wo ẹsẹ̀ kejìlá yẹn ìwé Efésù orí kejì yá.
3: Pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni láìní ìrètí àti láìní Ọlọ́run ní ayé.
2: Kí la fẹ́ mú jáde ńbẹ̀ yẹn? Yẹn ni pé gbogbo ẹni kẹ́ni tí ò mọ ètò Ọlọ́run eléyìí, pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi. Yẹn pé gbogbo ẹni tí ò bá ti ní Kristi kò mọ ètò Ọlọ́run, kò mọ ìpinnu Ọlọ́run tó ní pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìgbàlà. Ó ní ẹ̀yin jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọ̀lọ̀tọ̀ Ísírẹ́lì. So kò láǹfààní sí láti mọ ètò Ọlọ́run, láti mọ ìpinnu Ọlọ́run, àkàndí àlejò sí àjálè sí ìjọsí májẹ̀mú Ọlọ́run. So ìdí nìyẹn mo fi sọ wípé ewu burúkú ni fún èèyàn kéèyàn mọ́ sí nínú ètò, kéèyàn mọ́ mọ ètò Ọlọ́run. Ẹnikẹ́ni tí ò bá ti sínú Kristi, so kò sínú prógrámù Ọlọ́run rárá àtọ. Ọlọ́run ti ẹ̀rẹ́ kan pẹ̀lú ẹ̀ lórúkọ Jésù kò ní bàjẹ́ fún wa.
3: Amen.
2: Ẹ wá já padà lọ sí orí àkórí wa yẹn. Tábá wo àkórí a rí pé ìbéèrè ni. So ti bọ́ Ọlọ́run lájà. Kí ló fa ìbá lájà? Bólàwa àti Ọlọ́run ti ní gbóngbùn gbọ́n. Bólàwa àti Ọlọ́run ti ní gbólóhùn aṣọ. Bólàwa àti Ọlọ́run ti ṣe ọ̀tá. Báwo la dọ̀ta Ọlọ́run? Bíbélì ni ẹlẹ́rìí Ọlọ́run tó fi ohun gbogbo kan hàn wá kedere. Bíyẹn bá ní òun bíbélì ṣe fi ṣe tàbí pé bíbélì ṣe wẹ Ọlọ́run, ó kàn ṣe sí ìparun ara rẹ̀. Tàbí eniyan káàbọ̀ pé eniyan kan di aláìmọ̀kan, kò lóye tó sì rò pò ń lóye ìwé Ọlọ́run bíbélì. Ó fi ohun gbogbo kan wá kedere. Ẹ jẹ́ àwọn Romans 3:23 kí ló sọ? Ó ní gbogbo ènìyàn
3: ṣàtìṣe tí wọ́n sì kùnà bu Ọlọ́run.
2: Alleluia.
3: Go.
2: À ń sọ kí ló fa ìlà ìbálàjà? Kí ló fa kí a bá Ọlọ́run làjà? Ìbí tí wàhálà ti kọlu yàn rè é? Ní tó fa ìlà ìbálàjà rè é? Ní tó fa ká nílò ìbálàjà rè é? Ó ní gbogbo ènìyàn ló ṣàtìṣe. Ibẹ̀ láti gbogbo èèyàn ni ẹlẹ́sẹ̀ níwájú Ọlọ́run. Gbogbo èèyàn ti dáràn Ọlọ́run. Gbogbo ènìyàn ti ṣe Ọlọ́run. So ní ìyàtọ̀ Ọlọ́run tàbí ní ojú Ọlọ́run tàbí àwòrán tí Ọlọ́run wo gbogbo èèyàn, kó tó di pé ìdásí Kristi wa tàbí ìdásí Ọlọ́run wa, Ọlọ́run fi ojú ẹlẹ́sẹ̀ wo gbogbo èèyàn. Ó ń fojú èèyàn wo burúkú wo gbogbo èèyàn. So ẹsẹ̀ tí èèyàn ti wá dáhùn, ó sọ̀yàn di ọ̀tá Ọlọ́run. Àkọ́kọ́ ni gbogbo èèyàn ṣáà ló ti ṣẹ̀, ló sì kùnà. So gbogbo èèyàn ló ti ṣẹ̀, àti ọba àti ìjòyè ẹlẹ́sẹ̀ ni wá, àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú ẹlẹ́sẹ̀ ni wá, àti ọ̀mọ̀wé àti púrúùtù ẹlẹ́sẹ̀ ni wá. Bí a sì rí lójú Ọlọ́run ni. Ẹsẹ̀ tá a wá ṣe ó wá ń wa pàdánù kankan. Àwa kùnà ìbú Ọlọ́run, a kùnà presence Ọlọ́run, ìwàláàyè Ọlọ́run. So Ọlọ́run ò rí tí kò rí téèyàn rò, kò sí àjọṣe láàrin èèyàn àtọlọ́run. Èèyàn pàdánù ire ti ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Èèyàn pàdánù ìbáṣepọ̀ ti ń bẹ láàrin èèyàn àtọlọ́run. Ó mú èèyàn jìnà sí Ọlọ́run, ó lé èèyàn sá níwájú Ọlọ́run. Ibẹ̀ láti rí pé ẹ̀ṣẹ̀ máa mú èèyàn kùnà ire Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ máa gba iyebíye sọnù lọ́wọ́ èèyàn. Ẹ̀gbẹ́ ẹ̀ṣẹ̀ máa gba ìyọ̀ Ọlọ́run kò lọ́wọ́ èèyàn. ese mo ba igbasepo tin be laarin an eyan to Olorun je la fi wa nro wa ti mo na fi lo wa pe ko mo da ese ko mo ba gba nkan ye bi so lowo re ko mo ba gba yo Olorun lowo re ko mo ba gba ogu amotorun re wa ko mo ba gba ko mo ba gba iwa ko mo ba mu iwa laaye Olorun ko lu aye re ese nkan buruku ni ni mo da alafo lasia laarin eyan to Olorun ni mo da ogun sile laarin eyan to Olorun gbogbo eniyan lo sa ti se o ti kunu ogun Olorun lara gbogbo eyan lo wa lara gbogbo eyan ni mo wa gbogbo eyan ni o wa nbe so idi niyan to fi nilo ibalaja pelu Olorun o nilo ibalaja pelu Olorun oruko Jesu Oluwa yo ran wa lowo
3: amen
2: so oni lo balaje wa ja lo wo o ti iwe kolose ori kini yen ese 21 wi ko le mo pe oni lo ibalaja pelu Olorun ati eyin
3: ti o ti je alejo
2: to ti je alejo
3: ati otari
2: ati otari
3: ni okan yin
2: ni okan yin
3: ni ise buburu yin
2: ni ise buburu yin
3: eyin ni o si ti ba alaja nisisin
2: eyin o si ti ba alaja yes
3: ninu ara
2: ninu ara
3: ninu ara re nipa iku ninu ara re nipa iku lati mu yin wa iwaju re ni mimo
2: 21 yen na mo ti fe
3: ke ka
2: ati eyin
3: ti o ti je alejo
2: o ti je alejo
3: ati otari ni okan yin ni ise buburu yin eyin ni o si ti balaja nisisin
2: hallelujah nta jenu adi alejo ati ota si Olorun ise lati nu okan wa wa aje oluse buburu se le ele so wa bi ota ni waju Olorun o so wa bi ota pelu Olorun to ito fi nilo balaja nu temi na fi nilo balaja nu so a nro arakunrin ise to gboro si ko to faye sile ni o gboro ri pe o ba Olorun laja e je awo ipo gan ti David gan ti e so npa eyan ta fi nilo balaja o so fun pe lati nu ese lati nu iya inu enu ese ni yakini iya ti loyun inu e na la bi o si e ja lo wo Psalm 51 verse 5 kilo so Psalm 51 verse 5 kilo so so pe to lati nu ese oni iya ti se kini o lo ti loyun ta gba wo pe
3: kiyesi ninu ese dede ni agbe bi mi
2: ninu ese dede la gbe bi mi
3: ati ninu ese ni iya mi si loyun
2: ninu ese dede la gbe bi mi gbogbo eyan lo si alabapin eje ese gbogbo eyan lo si alabapin eda buruku nipasẹ ibi so gbogbo eyan ta ba ti wa bi nipa idapọ ọkunrin ati obinrin ninu ese lati bi so o nilo ko se ibalaja pẹlu Olorun ko to fi aye isile ẹgbọ ti Dávidi sọ nínú ẹsẹ bá mi kalẹ kan
3: kíyèsí
2: kíyèsí
3: nínú ẹsẹ dédé ni agbé bí mi
2: nínú ẹsẹ adédé la gbé bí mi
3: àti nínú ẹsẹ ni ìyá mi sì lóyún mi
2: àti nínú ẹsẹ ni ìyá mi sì lóyún mi so à ń tẹ̀síwájú nínú àkórí tí a bá bọ̀ yẹn ju ti bọ́ Olorun lájà a rí bí pé bí gbogbo ènìyàn ṣe jẹ́ ẹlẹ́sẹ̀ so ẹ jẹ́ tó àwo Romans 5:12 yẹn náà ẹja ohun tó sọ Romans 5:12 tó gbogbo ènìyàn ló ní ẹ̀jẹ̀ ẹsẹ̀ ló ní ẹ̀dá ẹsẹ̀ gbogbo ènìyàn tó bá sì ní ẹ̀jẹ̀ ẹsẹ̀ àti ẹ̀dá ẹsẹ̀ yẹn ó nílò ìbálàjà àti ń sọ ìdí fún ọ tó fi nílò kó bá Olorun lájà kó tó kú.
3: nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti pàdọ̀ ènìyàn
2: kan wọnú ayé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti pẹ̀ ènìyàn kan wọnú ayé
3: àti kú nípa ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí ènìyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀.
2: ajogún ẹsẹ̀ ni nípasẹ̀ Ádámù ẹni tí ẹsẹ̀ tọdọ rẹ̀ wá sí ayé so tá a bá sì wàá kú sí ipò báyẹn tá à ń bá Olorun lájà wàhálà ni èyí ó jẹ̀bi Olorun ọ̀run àpáàdì ni Olorun wa fẹ́ rí èèyàn kò fẹ́ kí èèyàn lọ sí ọ̀run àpáàdì kò fẹ́ kí èèyàn ó ṣègbè kò fẹ́ kí èèyàn ó ṣègbè ẹ̀wà ajé àwò ẹ̀já wa padà sínú ìwé Rómù yẹn láwárí ipò ti ọ̀nà ipò tàbí ọ̀nà ìbálàjà tá a lè fi bọ́ Olorun lájà ona table bo Olorun laja to le mo wu pe ah bo mo se fe bo Olorun laja in ri Olorun in go le a le foju ri Olorun o ru okunrin kan na loju ninu we Johannu ori keta yen Nicodemus e ma wule ti e ka to to Jesu wa ati Jesu so pe wo arakunrin baba tun eyan bi ko le wojo bo run mo la ke wa se ba se a mo se dagba to yin se tun wa wonu ya mi lo ni oye awari olori elesin lo kun ni oye yen o si ye awari pe igba lo Olorun tabi nkan Olorun o jinle ju oye eyan lo o jinle ju opolo eyan lo lo opolo pa ti ma fi oye gbe nkan Olorun na ma fi ma wo wo bi pe bo le nkan se le ku fun yan bo ni Jesu se le ra yan pada oye eyan ni oju oye eyan lo to e ja wa pada bayi pe to a n so pe ona ti ibalaja e ja be latori ese ese kejo yen we Rome ori ka mu
3: ṣugbọn Olorun fi fe ohun pa pa si wa
2: e mo gbo nigba Olorun bayi o fe ba eyan laja ohun la se buburu si o wa fe se ilaja pelu eyan funra re na lo wa gbe sise laja yen tori ati bo Olorun laja o koja ogbon eyan ati bo Olorun laja o koja oye eyan ati ka le bo Olorun laja ni eyan fi gbe sise ti esin fi wonu nkan ti esin fi wonu aye ta fi n sesin esin ni ko si le ko le se ise ilaja yen ati ibalaja yen afi eto t'Olorun la sile e wa mo gbon sin won ni ṣugbọn Olorun fi ife un papa si wa han ni eyi pe haleluya
3: ogun
2: ibi la wa ri pe Olorun fẹran araye Olorun fẹran eyan bi yo pe tori Olorun fẹran araye to be ge to tu omi re kan so fun ni Olorun fẹran eyan Olorun fẹran araye o wa fe to be da eyan pada sodo re o fe si so ibalaja mo nigba ti yi wa safihan ife re yen awa ri ona to gba se mo Olorun fi ife un papa si wa ni eyi pe gbata wa je lese haleluya
3: ogun
2: abe eri fi Olorun gbata wa ni ipo eyan buruku si gbata wa ni ota si gbata ti eri ti ero gbata ti ewa wa gbe sise ati wawa wa gbe sise ati se afihan ife re ona wo lo wa gba si afihan ife re Kristi ku fun wa wa mu o gbe omo re dide o gbe Jesu dide ya lo ku fun awon eyan yi tori oran ti eyan da ese ti eyan da so ki se esin ni o tan ki se ododo eyan ni o tan ki se mura eyan kan ni o tan so ese ti eyan da on ti o tan ni ese yen beere o pe fun emi enikan ko lo si o beere pe ka teje enikan sile nitori ese yen nitori a ri ofin Olorun koja ni asa igboran ni Olorun si di so ninu

0: dípò wọn lọ jìyà ẹsẹ wọn. So ọ̀nà bálàjánu so bàtà wọn lẹsẹ bóyá kristi kúkú fún wa. So bí ẹnikẹ́ni ó bá bá ọlọ́run lajà, ohun tí ó ṣe náà rí onílò jésù. So lórúkọ jésù yóò dára fún wa.
1: Amen.
0: A sọ ọ̀nà ìbálàjà ikú jésù kristi ló mú ọ̀tá tí ń bẹ láàrin èèyàn àti ọlọ́run kúrò. Ikú jésù ló mú ọ̀tá tí ń bẹ láàrin èèyàn àti ọlọ́run kúrò. Bí ẹnikẹ́ni bá lóun kọ jésù tí ò gba jésù kristi gbọ́, bí mo ṣe máa ń wí fún yín, ó sì wà ní ipò ọ̀tá sí ọlọ́run, ó wà ní ipò èèyàn burúkú sí ọlọ́run. Ojú tọ́lọ́run máa fi wò náà ni ojú ọ̀tá, ojú tọ́lọ́run máa fi wò náà ni ojú ẹlẹ́sẹ̀, ojú tọ́lọ́run máa fi wò náà ni ojú èèyàn burúkú. Tó fi jẹ́ pé ó di dandan kó o ṣe ìlàjà pẹ̀lú kristi mu, torí ọ̀nà tọ́lọ́run gbà sílẹ̀ tó ṣètò nu, ọ̀nà tọ́lọ́run gbà fi fẹ́ rẹ hàn nu. Tó bá wá lọ kọ jésù, ọ nílò jésù, ìyẹn ni pé ìfẹ́ ọlọ́run tó fi hàn fún ọ, tó fi hàn fún ọ, ọkọ̀ nu, ọgbà nu. Tọba tí wá gbé ọkọ ìfẹ́ rẹ yẹn, kò mọ retí ìbínú rẹ, kò mọ retí ìdájọ́ rẹ. À ń sọ nípa ọ̀nà ìbálàjà, ọ̀nà ìbálàjà lórúkọ Jésù kò ní bàjẹ́ fún wa.
1: Àmì.
0: Ikú Jésù Kristi ló mú ọ̀tá tí ń bẹ láàrin èèyàn àti ọlọ́run kúrò. Ètùtù àti ẹbọ tó fi ẹ̀jẹ̀ rẹ̀ rú, tó fi ẹ̀mí rẹ̀ rú, ló gba ènìyàn lọ́wọ́ ìbínú ọlọ́run. Ẹ̀tún jẹ́ ẹja tẹ̀síwájú. Ẹsẹ̀ ìkẹsàn yẹkẹ ló lẹ kásán tún.
1: Ẹsẹ̀ kẹjọ.
0: Ẹkẹsẹ̀ ìkẹsàn báyìí. Oní mélòó mélòó sì ni tí a dá wa láre nísìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. Aleluya.
1: Ògo.
0: Níjọ́ òní, a kọ̀ndẹ́mù èèyàn wípé Ádámù dá ẹsẹ̀, Éfà náà dá ẹsẹ̀. Àwọn a sọ pé dídá ẹsẹ̀ tí ẹ dá ẹsẹ̀ ikú ni ó yọrí sí. Ẹ wo ìdájọ́ kan ṣe fún Ádámù. Nù làálàá ni ó ti máa ṣiṣẹ́ ní ogun ojú rẹ̀ ni ó ti máa jẹ. Ẹ wo tóbìnrin náà. So ìyẹn wá ń bẹ lábẹ́ ìbínú Ọlọ́run. So ikú Jésù Kristi yẹn, ẹ̀jẹ̀ ẹgbẹ́ àtúntò ìfẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ lórí àgbélébù ológbà wà lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ní mélòó mélòó ni sì ni tí a dá wa láre nísìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. So ìdálẹ́bi tá a gbà ní òní, inú Jésù láti rí ìdáláre gbà. Inú Jésù lọ́nà ó ti dá èèyàn láre. Inú Jésù lọ́nà ó ti mú ẹ̀bi kúrò. Inú Jésù lọ́nà ó ti mú ẹ̀sẹ̀ ẹni kúrò. Wa ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ikú yẹn ló gbà èèyàn kúrò lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ó lẹni tó bá gbàgbọ́ àní dá lẹ́jọ́. Bá ti gbẹ́ àti da ẹni tí kò gbàgbọ́ lẹ́jọ́ náà. Ẹja ti ẹ̀wọ̀ tó sọ ńbẹ yẹn. Bóyá John 3:35 kọ́ nìyẹn. Ibẹ̀ yẹn máa ń bà mí lẹ́rù ni. Ibẹ̀ yẹn ó máa ń bà mí lẹ́rù. Ìdálẹ́bi ti dúó fún ẹnikẹ́ni tó kọ Jésù. Ìdálẹ́bi ti dúó fún ẹnikẹ́ni tí ò gba Jésù Kristi. Bó ló ṣe á fẹ́ kú sínú ìdálẹ́bi yẹn? Ẹsẹ̀ tàdí sọ ni ẹni tó bá gbàgbọ́ oníyè ànípẹ̀kú. Ẹni tó bá ti gbàgbọ́ kì yóò rí iyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run bẹ lórí rẹ̀. Ìbínú Ọlọ́run dúó de. So ìdí nìyẹn tó fi nílò láti bá Jésù lajà, láti gba Ọlọ́run lajà nípasẹ̀ Jésù Kristi, nípasẹ̀ ètò tó gbélélẹ̀. Òní ó gbà ọ lọ, ìlàjà Jésù ló gbà lọ́wọ́ ìbínú Ọlọ́run. So fẹ́ ṣègbè ni. So fẹ́ parí ìrìn àjò rẹ̀ sọ̀rọ̀ apá yìí. So fẹ́ jìyà lọ́wọ́ Ọlọ́run ni. Ọwọ́ àwọn orí mẹ́sìn. Òní ọ̀nà tí Ọlọ́run ò ti ẹ̀ gbà láti báyàn ṣe ìlàjà gbọ́ wá wo orí mọ́. Ọlẹ́sìn lọ sí kú. Bàbá rẹ̀ ṣẹ̀sìn kú ni. Ẹ̀sìn olè gbà ọ́. Ẹ̀sìn yóò tún kó bá ọ ni. Yóò ràn ọ lọ sọ́run àpáàdì ni. Ẹja tẹ̀síwájú ká lọ wo. Ẹja wọ ẹsẹ̀ kẹwa yẹn gan.
1: Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá.
0: Nígbà tá a wá wà ní ọ̀tá.
1: A mú wa bá Ọlọ́run làjà nípa
0: ikú ọmọ rẹ̀. A mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀.
1: Mélòó mélòó.
0: A mú wa bá Ọlọ́run làjà nípa kíni o?
1: Nípa ikú ọmọ rẹ̀.
0: Ọ̀nà ìbálàjà ni ikú Jésù Kristi. Ọlọ́run ti fi bá èèyàn làjà sọ́dọ̀ ara rẹ̀. Fífẹ̀mí rẹ̀ lélẹ̀ ló fi ṣiṣẹ́ ìlàjà. So tí wọn ló bá bá Ọlọ́run làjà, tọ́ọ̀bọ̀ lọ́wọ́ ìbínú Ọlọ́run, ojú ọjọ́ mọ̀ wípé ọ̀ gba Jésù Kristi gbọ́. Ó jẹ́ ọwọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó gba ara rẹ̀. Ó gba ikú àti àjínde rẹ̀ gbọ́.
1: Mélòó mélòó nígbà tí a là wá ní ìjà tán ni a ó gbà wá là nípa iye rẹ̀.
0: Bàbá bá Ọlọ́run làjà lónìí. Ẹja wo Kọ́ríntì kejì yẹn orí 5:20. So ká tètè wo. So orí àpò.

0: Okuwa. Ẹ̀bá mi kan, ẹ̀bẹ̀ láti ẹsẹ̀ kejìdínlógún náà.
1: Orí karùn-ún ẹsẹ̀ kejìdínlógún. Ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹni tí ó ti paṣẹ Jésù Kristì bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀, tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ làjà fún wa.
0: Ó ti ọ̀pẹ̀ Jésù bá ti bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀.
1: Èyí ni ni pé Ọlọ́run wà nínú Kristì, ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀.
0: Ní àkókò mi,
1: kò sì ka ìré kọjá wọn sí wọn lọ́rùn.
0: Kò kárí kọjá sí wọn lọ́rùn.
1: Ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wọn lọ́wọ́ lé wa lọ́wọ́. Nítorí náà, àwa ni kọ̀
0: fún Kristì.
1: Bí ẹni pé Ọlọ́run ti ọ̀dọ̀ wa sì kọ̀ fún.
0: À ń rọ ọba yìí, à ń bè ọba yìí.
1: Àwa ń bẹ̀ yín nípo Kristì. Ẹ bá Ọlọ́run làjà.
0: Wà bá Ọlọ́run làjà báyìí.
1: Nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀
0: nínú wa. Wà bá Ọlọ́run làjà báyìí.
1: Ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí.
0: Kò mọ bá ṣe gbé.
1: Kí àwa lè di
0: Ọlọ́run làjà. Nípasẹ̀ Jésù Kristì tó bá bọ́ Ọlọ́run làjà kó tó kú ègbé ni o, ó sì parí ìrìnàjò rẹ̀ sọ́run àpáàdì lórúkọ Jésù. Kò ní burú fún
1: wa,
0: kò ní lọ́run àpáàdì. Ẹja gbàdúrà orúkọ Jésù. Ọba ńlá ọba Jehova gba ọpẹ́ wa. Ọba ńlá ọba Jehova gba ẹ̀yìn wa. Ọba ńlá ọba Jehova gba ọpẹ́ wa. Àti náà ọ̀rọ̀ rẹ jáde wọ Ọlọ́run Jésù Kristì tó ń bára yí làjà sọ́dọ̀ ara rẹ̀. Nípasẹ̀ Jésù sí àwọn èèyàn tó ń bọ̀ lórúkọ ya bá wọn làjà. O ya darí ẹsẹ̀ wọn
1: jù
0: wọn, o ya gba ọkàn wọn
1: làjà.
0: Abárẹ́kẹ́ tó ń bẹ nínú ìṣòro, o ya ogun ayé yín kó ṣẹ́. Ìṣòro yín kí òkun kéde bá. Ẹ tó ń bẹ nínú àìsàn, ẹgba ìwòsàn. Bẹ́ẹ̀ ni kórí Ọlọ́run wá dúà lórúkọ ti Jésù Kristì Olúwa wa.
1: Àmì lórúkọ Jésù.
0: Tí ẹ bá fẹ́ pè wá, àgbò tẹ́ ń pè wá sílẹ̀ lẹ́ máa pè wá sí 08 0 34 68 43 03 lórúkọ Jésù yóò dára fún yín.
1: Àmì.
0: Olórúkọ Jésù yóò dára fún yín.
1: Àmì.
0: So aago wa nìyẹn. Bàbá ní ìbéèrè kan tàfẹ́fẹ́ sí kankan ẹ pè wá. Àwa tẹyin á déjọba ọ̀run.
1: Àmì.
0: Lórúkọ Jésù a ò ní dààmú.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì.
2: Ó dá mi lójú pé ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ ti gbọ́ yìí yóò mú yín láradá láti ní ìjọ Kingdom of Christ Gospel Church. Fún ẹ̀bẹ̀ àbí àdúrà ẹ lè pe ajíhìnrere Vincent Sola Mohammed sí 08 0 3 4 6 8 4 3 0 3 ní orúkọ Jésù tí ẹ náà ní sòrò sí.

shooting star. Wọ́n láwọn òdúró lórí ọlákùnlé akálà nìkan. Wọ́n ní wọ́n ti tún lọ gbé agbábọ́ọ̀lù kan. Adéorí gbogbo mọ̀. Nínú ikọ̀ agbábọ́ọ̀lù Niger Tornado. Èyí Abdulaziz. Abdulaziz Dahatu, wọ́n ní wọ́n gbé lórí àdéhùn Ọlọ́run ló mọ̀ wá. Èyàn Free Trafa, ó gan ni wọ́n fi gbé. Pẹ̀lú àdéhùn ọdún méjì tó jẹ́ wípé ó dínú oṣù kẹfà ọdún 2028 ó tó di pé àdéhùn yẹn máa kẹdẹ̀ tẹnubodò tẹnurepo. Ó jẹ́ jẹ́ nìyẹn, ó yọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mo tún gbé bọ́dì kúrò lápá bẹ́ẹ̀. Ẹyin tèmi jẹ́ rárá bí aṣọ abẹ́ kẹdẹ̀ ń dé mórí bí ibẹ̀ ti gán lápá bẹ́ gọ́gọ́gọ́ nìyẹn. Kò sí wàhálà, ẹ jẹ́ àmọ́ abadọ́gba ní kòkó ìjèjì, ẹ má lọ tèlé sẹ́mílẹ̀ bìkọ́ ẹ bá lọ tèlé. Mo máa lọ di woro sí woro gbásgbò. Ẹyin ti Arsenal wọn ní bò ní Trafa. Mo ń bọ̀ lọ́dọ̀ ti yín ìtìdì. Mo jí ń bẹ láàrin gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà. Bàbá ti délẹ̀ òkèrè. Gbogbo bí ìkan ṣe lọ. Lójú fèrèsé ojú ọjà. Pàápàá jùlọ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ṣé mọ́? Agbábọ́ọ̀lù èèyàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid Vinicius Junior èèyàn agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè Brazil yẹn a máa mẹ́nu bà. Ṣé má Bruno Guimarães tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Brazil bákan náà nínú ikọ̀

agbábọ́ọ̀lù ti Real Masters nìyẹn ìjà lílu kẹ́nẹ́ ilé tó jẹ́ wípé olùkọ́ nípa agbábọ́ọ̀lù Kano Pillars lọ́wọ́ tẹ wẹ̀ tẹ́ bá gbàgbé abẹ́ ti gbàgbé kí n ràn yín létí ipò ológbadé ìfẹ́ yẹ àkọ́kọ́ ìyẹn fún ipò agbábọ́ọ̀lù ti Real Masters nísà ìgbábọ́ọ̀lù tó kọjá lọ́hùn lọ́wọ́ tá a wà yìí ó ti ń ṣe ombre ó ń ṣe sẹ̀mẹ́pẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Kano Pillars ìdíre tó fi lọ gbé aṣọ lé nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Masters ó là láyé wárí United pẹ̀lú omi bẹ́kárì union ẹni o ọbaṣá adébíyì ó ti gbé lágbè tán o ó jẹ jẹ́nìyàn lápá abẹ̀yàn kò bẹ̀jọ dé ọbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ ẹ̀yìn bà àwọn náà ti kéde àwọn olùkọ́ nìkan tí yóò máa jẹ́ tẹ̀kíníkàkìó èèyàn fún ikọ̀ ilé tó jẹ́ ti ọ̀dọ́ léje nínú ikọ̀ agbábọ́ọ̀lù tẹ̀yìnbá onyekachi tóní ó ní wọ́n yàn kẹ́gẹ́ bíi technical adviser ikechukwu obiaka head coach ni wọ́n fún ohun tiẹ̀ chidoke johnson assistant coach tema make na unana wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bíi goalkeeper coach gẹ́gẹ́ bó ṣe lọ nìyẹn kò bẹ́jọ́ dé ó yẹ jẹ́ ń padà èèyàn sí ìpínlẹ̀ kwara àti alápàbí èèyàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù kwara united lọ́wọ́ tá a wà yìí ikọ̀ agbábọ́ọ̀lù kwara united ẹ mọ̀ pé mo já yín lórí ètò lágbo sport lọ́jọ́ tàná wípé ikọ̀ agbábọ́ọ̀lù kwara united wọ́n ti bọ́dì ìyẹn lónìí lọ sílẹ̀ ìbàdàn láti lọ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ amáragbóná tá a mọ̀ sí prezisin tako ikọ̀ agbábọ́ọ̀lù ti 3sc sílẹ̀ ìbàdàn kẹwà fẹ́ gbọ́ lọ́wọ́ tá a wà wọ́n ti kéde aṣọ lé wọn ìyẹn sùràjù ayélẹ́sọ̀ jùràjù ayélẹ́sọ̀ wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ balógun wọn bákan náà ni wọ́n kéde alao muhammed gẹ́gẹ́ bí

0: ilẹ̀ wa Nàìjíríà ẹnu ikọ̀ gbọ́ bọ́ọ̀lù Inter Milan mo ń sọ nípa ẹbí nísà akísàmíró lọ́wọ́ tá a wà yìí ó ti gbé bọ́ọ̀dì ó dínú ikọ̀ gbọ́ bọ́ọ̀lù ti AC Monza èèyàn gẹ́gẹ́ bí àdéhùn àyálò nítorí pé gbogbo ètò olótìtò ikọ̀ gbọ́ bọ́ọ̀lù AC Monza wọ́n kẹ̀dẹ̀ ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ọmọ yẹn ti darapọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fọ̀rọ̀ yẹn léde lónìí ọjọ́ sátidé mo jẹ́yìn tèmi bẹ́ta ọ gbọ́ bẹ́ẹ̀ jẹ́rí farahàn jẹ́rí tari ẹ̀rọ gbọ́ bọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa kan ìyẹn Onyedika Rafe Onyedika ó jẹ́ wípé ìròyìn ti jẹ́ kó di mímọ̀ lọ́wọ́ tí a wà yìí pé ó ṣeéṣe kó gbéra ó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Frankfurt nítorí pé ọ̀rọ̀ ti wọ̀ ìyẹn láàrin àwọn méjèèjì láti lè mú pé kí agbábọ́ọ̀lù láàrin gbogbo ọmọ ilẹ̀ wa Nàìjíríà náà ó fi ikọ̀ agbábọ́ọ̀lù Klọ́ọ̀bù ga ó fi ilẹ̀ ìyẹn Klọ́ọ̀bù jì ìyẹn lórílẹ̀dè Belgium kó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Frankfurt gangan bí nǹkan ṣe ń lọ fún ọmọ ọdún 25 náà 25 years of age mo jẹ́yìn tèmi bẹ́ta ó dẹ́ pàápàá ẹ jẹ́ padà sínú ìdíje World Cup 2023 gẹ́gẹ́ bó ṣe jáwé pé lónìí ni ó ní ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ wa Nàìjíríà lóbìnrin Super Falcons yóò máa wọ jòkòtò ìjà kan ìyẹn pẹ̀lú ojúgbà wọn láti orílẹ̀-èdè Zambia olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Falcons sí wa ìyẹn Johnson Madugu ó ti fọwọ́ sọ̀yà ó ní cherry lónìí aláre yóò ju àgbà ikọ̀ ó gbé nǹkan nù ó ní torí pé àwọn kẹ̀dẹ̀ ti ṣe tán ìyẹn láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Zambia láti pé kíkiní yẹn kó lè múyẹ̀ sí fún wọn ẹ jẹ́ sáré gbé àgbà wọlé lápá abiná ká sáré wo ọ̀rọ̀ yìí kó tó di pé a máa tẹ̀wájú àgbà mo kí yẹn káàsán.
1: Ẹ káàsán ká ẹ̀ka ìtajà kan Diamond FM mo kí wa pé àkú sátidé òní Abiodun Akinwumi ni orúkọ tèmi.
0: Ẹ ṣeun ẹ káàsán lẹ́ẹ̀kan sí lákọ̀ọ́kọ́ Malawi wọ́n bá wa wí pẹ̀lú àmì ayò mẹ́ta.
1: Sọ ma wí nàmọ́ náà wáyé méjì náà ni
0: wọ́n bá wa wí
1: omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni wọ́n bá wa wí
0: pẹ̀lú àmì ayò méjì mẹ́ta sí méjì ní ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tá a gbá nínú ìdíje WAFCON lónìí ikọ̀ agbábọ́ọ̀lù Zambia la fẹ́ bá pàdé Zambia yìí a rí pé ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ tí wọ́n kọ́ gba ṣé egypt kọ́ ni wọ́n bá gbá
1: 6-0 mẹ́fà sódò ni
0: àwọn ni wọ́n ṣe ń bẹ lókè tètè tábìlì nínú ìsọ̀rí sí tí wọ́n pín wá sí kí lẹ́rò bíi pé ó ṣe é ṣe kó ṣẹlẹ̀ lónìí ṣé a lè fọwọ́ ara wa tú wa ara wa ṣe lé ìlúwà
1: o ti di dandan báyìí o ti di tú láàsì báyìí
0: ṣé zambia lè lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀
1: a kí ló dé pàdápàdé láàsì márùn-ún sódò náà jẹ àbí ní ọdún tó kọjá ní WAFCON àwọn lánàá ní semi-final tàbí kọ́ pé a yóò lè táwọn play àwọn sí ń jánu pé àwọn náà márùn láti padà nà wọn lánà wọn lè tó lọ
0: ṣàwá lè rí márùn ṣàlè rí wọn nà
1: márùn báyìí àkóso burú bẹ́ẹ̀
0: ẹ má gbàgbé pé Malawi tó bá wa wí
1: ìgbà àkọ́kọ́ tó wà ní bẹ́ẹ̀ ni ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́ ní
0: ohun ìdíje WAFCON ni
1: ẹmọ jòjú méjì mẹ́ta lọ o
0: ṣùgbọ́n
1: àwọn ni wọ́n padà gbèrú wa Falcons náà ni mọ̀ pé ìjọ tí wọ́n kò bí tàná
0: wọ́n
1: sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn obìnrin ní ilẹ̀ Africa pàtàkì náà mẹ́fà méje ó ti ń lò pé àwọn náà tún mọ̀ pé omi ń bẹ lámù torí pé àti dókè kan ni wàhálà bí kò sí pé àti dúró sókè òun gangan ni wàhálà bẹ́ẹ̀ so ẹ sì rí pé nígbà mo ń sá ọ̀nà lórí ẹ̀rọ lápò sport láàrin ọ̀sẹ̀ mo ṣàlàyé pé ọwọ́ coach yẹn lèmi ti rí kẹ̀bí yẹn ẹ nígbà tó ṣe substitution tó gbé Uchenna Kanu wọlé bọ́ọ̀lù change lọ́wọ́ iwájú a rí attempt a rí òun la fi rí penalty òun la fi rí la fi score ẹlẹ́ẹ̀kejì 96 minutes àwọn lọ fi bi 3 minutes àti 4 minutes kún ni kìtà wí kọ́lá màá wí bó ṣe omi àbárí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn then tó tọrọ ọ̀rọ̀ màdùgù ni pé nígbà tó ti pé ẹ ti rí pé láàrin 75 minutes àárín kan gidi kankan gbá káwọn yẹn tó score ni city skin kankan score yẹn wọ́n yẹ kó ti make substitution so àwọn tó kúkú pápá wọ̀n sí dáadáa ò tún àìsè ṣe substitution tẹ̀mí rí pọ́sẹ̀ dẹ̀ ìjà mi lucy àti okonkwo tó lò ní first
0: class
1: esther okonkwo wọn okoronko wọn àríbọ̀ gbá ní first match yẹn so wa tó wákù sọ́wọ́ olùkọ́ni wa ni pé on a good day tí falcons bá wà ní fọ́ọ̀mù wọn nílẹ̀ africa ìkọ̀sọ́mọ náà jó jọṣẹ́ ọ̀bẹ tí wọ́n fẹ́ lọ kíra báyìí lójú lókè ọ̀run lókù ìkọ̀sọ́mọ náà tí ó fi petrol di dodo ìkọ̀sọ́mọ náà tí ó lówó fi noodles tí ó lówó fi fa generator
0: àbí kò tẹ̀ fẹ́ jọṣẹ́ táì
1: o àfi tí wọ́n fẹ́ kú lókù náà mọ̀ ìkọ̀sọ́mọ náà tí ó jọṣẹ́ so on a normal good day tí falcons bá wà ní form kùnrin tó bẹ̀ mo rò gbé gẹ̀sí last
0: time wọ́n ní kò sọ
1: lóńdọ̀rì
0: mọ́
1: ọ̀pọ̀ tí
0: pe ejo tana
1: be se so ojo bo ko tana be ni
0: eh eh kuro nbe un paso play nbe
1: be ni a o paro to tin play ona mini tin play o paro e won paro go post gan
0: won ti paro go post
1: go bo ona go post
0: o tumo si pe a nilo lati wa ogbon
1: be ni
0: pelu awon iriri ka
1: le ka le mo mara won eh eh say the demo eh owo coach wa le mi to have the last selection le ni ko zo kama na Zambia
0: ni nine
1: be ni a le ase mo na Zambia
0: okay
1: Zambia to na Egypt je ko mi pa na Nigeria si pe ni si bayi agbodo jawe olubori
0: agbodo
1: o mi o pe wa tori pe ni si bayi two team jo lo
0: group second to the last la wa on table
1: Zambia Egypt to je me fa nkan lo lo wa waju wa so aba si ni pe Malawi o ni Egypt na ba lo na Egypt Malawi to wa 6 points nu so 3 points ba fe ran alo ta gbadon 3 points to ha fe a fe pada se gbadon mo Super Eagles ka le mo ka le ko en tele ba win tele ba draw
0: a ka se ni mo
1: eh so to pada ki be na ni pe mi o ro olukan ni won ko wa elomi to a mo ko mo less foot lo si 3 ko mo lo
0: alo aso le wa nko
1: alo se le wa mi o report no aso le wa tori pe mi
0: fi na do se o jage
1: ko bo se ni jade ngba to ba le aso si across ti o ti defend am be tanti bo bo gbo awon midfielder to ko won ti overtake se keeper ni jade so gogo so go emi o re bi na doze nbe bi ko se pe owo waju wa ti arin temi o temi o ro oluko ni wa ko mo lo ge yi ayinde ko mo lo leni ko lo ewura bi odun ati de bo Esther onumenu
0: onumenu
1: so onumenu ko la gbe ge yi ko lo si arin mo ti gba pe o lo so gangan ni be fa je best video ani join yen ma ma ran ti oruko re so on echeji ni yes echeji ni
0: okay.
1: Ko le sa echeji ni ati je bora bi ko lo si midfield yen
0: nbo ni kira sida wa gba
1: rakira sida awo waju ni rakira ngba gbegbe ni midfield lo ngba ko ra mere je central midfield o si le lo ajibade bo to wa leyin yen ko ran gba lowo waju so ko lo alozie si two ti natural wing to alozie ngba alozie ma help attack so ba lo so natural wing ge help attack then ko le start uche na kanu lowo left waju tabi ko start another winger
0: ko mo le gbe ko start agbabola
1: agbabola no try no game ni e o gbe wole ni bo o try to try there but mi ro pe ko lo uche na kanu
0: uche na kanu
1: so wo left yen won ri across si jade
0: okay
1: so to have done en jo wa lo agbabola ko lo as covid of strike
0: okay
1: come on lo so wa gbe to si lo lo si jo yen to have the jazz solution right ana won arabi
0: o de ko si wala e ti gbo bagba se so eyin na ma lanfani lati ganu si sugbon je sare fun yin lowo update ti nbele opo you ma je so go ba go ba lele ma mi oye depo ni gbogbo kwara polytechnic e kan ma tin se se me nko e tin so lowo ta we nitori pe tin gbe na gori ko agba bola atletico de madrid o ti di meji se yo gan o lowo ta we 75 minutes oni lo lowo lapa be otun ba leka jade waziri gbogbo zere ori e lapa be mi gboku e dike adeniye lati ni ijo alafe oluwa baptijo ba mi mori e lapa be yen awon ti manchester ko ba ko ba la la nu ni be ma reve dr ololade lati ni ijo our first baptijo eyen ni gbogbo suru lere le lo re dadi mo ki e gasa e ba nki mommy ni pa ku weekend lapa tohun o da gbagba eyin ti chasi te je ya loni odo yin gogogo ni ma ti koko mo ne tori pe royin ayo ele to kede waye eya lojo tana ne pa wa gba bolu lowo egbe yin to je ma bi bi orile de Ukraine e ti meni ti mo so ni ka lo Madrid niyan royin je ko di mi mo kasagba ma je ngbo koko zimbe ma we pe won ti tule embago ofi ti won fi di agba bolu yin lati nu osu kekola odun 2024 wi pe egun ti njaji ka mu kanu ni Modric wi pe ko gbodo seyo la gbo bolu alavele gba won gbodo ri bolu lesere eje leyin mo wi pe lejo ti ngo wuye wuye ne pe re daraya won ti gba ebe won ti gba ejo ko temi lorun ele to gbe wa si waju won won de fi pata lori ayen esu ele ti won fi kan won ti ni ko wa lo ma je lo lowo ta wa e won ni ko ma je tinu eyin o ma so ipo re sita latoju ferese o ma gba bolu lo lowo ta nsoro yin lori ile de akon nilu akon gode o ti darapo ma wa kegbe re ninu ko gba bolu Chelsea na bi ti won duro si ni bu ba agbara je won won ti DJ amara gbona pisisi mo je je niyan eyin ti Chelsea mo je je niyan o o pa be cheri lojo tana yen na ni ko tu chenu re fu Chelsea ne tori pe won tu pada fofi kan di won o ti le je pe ofi ti won fi de won yi o jo bi pe won ti gbese kuro lori e amo de ba sugbon won ni won gbodo so wo otoran ele to je million lona mewa pon eyan 100 million 10 million pounds won ni won gbodo so dodan latari ase ma se ele ti won ni won se laako ele ti won fi ra awon agbabolu kan won ni won san awon owo kan eyan fa won agent kan ti o ye ki won san owo fun o bi owo bobe la le pe eyin ti Chelsea e pele oro nbo nbe agba e se suru na oro nbo nbe nitori pe poro ba se npun bo ba se pe si yo ma gbon jo loro lo o wa woye lori pe ofin ti won fi de Chelsea ati owo tanan tan ni pe kan sin about 114 charges ni won fi kan Manchester City latojo oni agbo kankan ko si idajo kankan lori e
1: aparo ka ma da gutan lo ibadan wa ku ka ju ka futa gori
0: o gori
1: ma si ga won gori ebe ni Chelsea gori ebe ti won ni sugbon Chelsea oda ku won ni eyin ogun adun amo ju ni lowo ni to di pe e de kala awon esu to fi kan Chelsea yi ja Chelsea jenis ni kisaye to boy lo sele aye Roman Abramovich ngba ta Abramovich je oludare ko Chelsea ni oni sele sele won ni bi kan mo fun awon agent ni owo bobe pe lo ba ba iwa soro pe jo ko mo bo ni club bo se rinu so ke se isin ni ji ayen ti sele sugbon ti Man City to je pe lati bi odun meta na ti ni won fi aje won
0: odun 2019 pelu odun 2022 ni
1: ni ji ayen Chelsea yen he so e be pe Man City ti won mo wo we ni an ba gbaje won mo wo we ni mi risi tori pe mi o mo risi tan fi ti fi ya e ri pe Chelsea ti ko je iru ji ayen ko jari leyin gba yen won fi aje Everton won yo point Everton eyin gba yen won fi aje Nottingham Forest sugbon Man City ni sin iwadi won ati mo bi tan baja lati bi odun meta bi odun merin Man City ni pa fọ nkan pile ewe igba onobu gije ati wa mo gba ti ti Man City o bu gije sugbon ti e Chelsea ni sugbon ji ati won bayi won na fi ni pe ka ma fara we ndan kan se to mu je eh eh lemi le ma mu je so Chelsea ba ni sin won fara we Man City apa won ka won ti le ni musan ni sun won le mu kikanu Chelsea na kan mu ra so ara
0: kan mu ra so ara
1: de bayi sugbon bodo won si je ni pe nkan to da kankan ti o da ni ti modic ni sin positive news ni elekiji bayi ni sin won jo o jo ko ula
0: eta na tun be
1: eh won jo ko ula mo won lori won je to ti awon na won
0: meji meji sayo kan
1: eh awon ma jawo olubori lowo ti won bayi
0: ma yo njawo olubori
1: o ti awon na Chelsea kan mu ra da o won ri
0: pe awon agba bolu na ti Chelsea lo awon kan ti mo le ri pe won lo nbe oni Kopama nbe nbe Savo Willem nbe nbe
1: and awon ti la to da na nu
0: esugo abi kina lo nje
1: esugo
0: o nbe nbe awon agba bolu to je pe ko ti fe jo bi pe
1: won wa wa first level gan eh ti brisin wa fun na nu eh pa won to lowo cup ye won ti wo awon ti won ti wa fully return te kan le star boy gan lo to star boy go lowo cup ni
0: cho pedro na nbe nbe adaro esugo remi o lafia ti o lafia o na nbe nbe jami giten o na nbe ninu fese won seyi Teddy Chama o na nbe nbe Marco Palestra te ma Wesley Fofana Lewi Kowi
1: kilo to ku awon bele player to be awon player awon tan tan gboko le ju na nu
0: sugbon
1: bo ti si ma bi ba le bere o reje ki omi tutun ti ru kan to won odo Chelsea o to ri pe to amon da ti ma fowo rori won ni amon koyan loju so awon player ti Chelsea ko le lori e mo pe won fe try won ti season ba bere ibo do ra aduru player ba ki set up Chelsea ki ya to mo de ba Chelsea ni pe en dan so ni won na ti won fe ta lo won ti fe ta won ti fe re ti o ra won na o ra pe won ni switch ti fe ko wa fun ki lo ruko e to wa waju won yi ti o ko fun na ran last season yi
0: Leon Delap
1: Delap eh won fe ko lo fun so
0: Leon Delap
1: to awon lo ro pa pada lara wo ta won na ti na
0: Shaloba won ni o se se ko lo komo
1: komo
0: pelu 30 million euros o se se
1: Chelsea no ro won ro won awon pa yen dandan to remove the player ti won awon no ri won won ta si so won rowo pa iboro le die
2: ta ba wo central central back ti Chelsea ni o ma to bi mewa
1: on to mewa
2: ko te pe awon to so mo na nbe na
1: jo awon to lo lona ni ko ju be ki le make won so mo na Chelsea
2: awon disasi
1: awon disasi
2: awon be badashile badashile
1: I like it. Won ti won ti leyin Chelsea nti
2: e mo pe lara won to tu wa join o na ni Marcus Lacrosse
1: Lacrosse
2: o na tu wa join won bayi
1: o ka bi cross
2: te ba gbo pe te ba gbo po o po
1: opo opo le o bi Chelsea e ti bi Chelsea ni player to na nisin awon na si na woju ni transfer da wa yi
2: awon ni o
1: awon si na woju gbogbo Europe awon si na woju bayi Chelsea toile then da da da lo ju polo pa n keji opo nle opo nle o last one pe ra won ibadan london ni
2: FIFA club world cup o jo bi ipo won in bi won lowo
1: o bi won awo wa nle ki si won Chelsea lo lo player po nle ijoke lo lohun lo ke po ju na nu won na
2: o da pa gbagba e je ka we se pa waju nitori ijoba gogo e je lo sinu ajo FIFA eyin ajo tin boju to bo lo labegba eyin ka kiri tubuturo ni agbala aye poro ta porogodo e mo pe FIFA kan lo lowo lori DJ Feyi agbaye elete ni to je araka batamala wa ajo FIFA ti ani Infantino to nje koju mimo wi pe olokowo aladani ni pe seese ki won o fi wi pe won pe e wa dokowo elete to je pe opolopo awon ikan ti won ni jobojobo lapa lapo re daraya bolu alafezegba ti ajo UEFA won gboju agan won de nsoro salaye pe alaye ma soro idoro oselu oyin to wa nto mi lowo jani fatino ti kede elegbo oni kini yen igbese yen action yen o ti fori sopo latari gbogbo oro oro ele ti njade lori chirichi kakakiri se be ba gbagbe abe ti gbagbe we pe ajo UEFA se ma won mo igbe ma won marun din ni ogota ni won je godi mimo wi pe be won aba pada ti won stop stay be eyen lori igbese yen ba won ma yo wo kuro ninu idije ele to ba je ti ajo FIFA gege bi royin se to mi lowo aja balẹ bi emu koloko mo je yin temi lo ni faranjogi eyin temi mo si nbe lojo pa ye lu jara yen mọlẹ ruru kojo bi ojo omo tutun o da pa papa Casemiro o ti soro jalaye o ninu o ndun eyan lati pe o nje ro kan eyan pelu lona Lionel Messi ninu ipo gbo bolu Inter Miami lori lege America o ni ala ojo pipe ni o ti woye ni kokejeji wi pe o fe ki o pelu Messi ki won jo wa ninu ipo agba bolu kan o ni lowo ta wa ati wa jo nbebe awon mejeji won se training lojo tana nbe ni tare Casemiro ti wa je godi mema o ni ka ma paro inu medo we pe emi pelu Messi a jo nbe ninu iko agba bolu kan lowo yi o je je niyan o ye mo gbe body eyin ti gunners te nbere we pe bo loro se je nipa fere si oja ni do mi do eyan fun iko agba bolu go iko agba bolu gona o gona si ti letoko gomi dada alaji wide kola dejoma e ma le gbogbo gunners to kari ile to kari oko barresi akende gbegban oba omo lori alapabe awon titi si en gbogbo goma agba bolu nigba kana ninu iko agba bolu nepa fc niyan lori alapabe officer chris ni gbogbo pts nile ilorin ni igboku e officer to moye awon ti gunners niyan lowo ta wa yi o jo bi ipo oro ti mu yes koda o to dojo aje o sese ke lafani lati kede pe ti gbe rawo agba bolu laarin gbogbo yen o je omo bibi orile de brazil agba bolu ẹni ọmọ ọdún 28 years of age mo n sọ nipa Bruno Guimaraes lati inu ikọ agbábọ́ọ̀lù Newcastle United nìyẹn nítorí pé ẹ ti gbà ọ̀rọ̀ ti wọ̀ láàrin ikọ agbábọ́ọ̀lù méjèèjì kẹ sọ iye owó tó tó lò 1,97,000 pounds 77 million pounds ó ló ṣeéṣe kẹ́ ẹ fi padà gbé bọ̀bọ́ yìí kẹ́ ẹ gbé lágbètá àtàgbẹ́yẹ pátápátá porongodo ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn ẹ̀yẹ nípa Bruno Guimaraes ṣé wá fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ Vinicius Junior ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àwọn tuntun ń wòye wípé tí Vinicius Junior bá lè kọ̀ jálẹ̀ tó fà kékọ́rí tó fi jígà kọ́run tí ò tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ló ṣeéṣe kí wọ́n lu àǹfààní yẹn láti gbé ìràwọ̀ agbábọ́ọ̀lù yẹn wá sí pápá ṣeré Emirates láti wá máa fẹ́ràn jẹ̀kọ́ ló máa fẹyin mẹ́mu lápá abẹ̀ òun torí pé ọ̀rọ̀ àdéhùn láàrin Arsenal àti Vinicius Junior ó ti wọ̀ kódà ìròyìn kan jẹ́ kó di mímọ̀ wípé tó about 450,000 pounds ó lẹ́ máa san fún gẹ́gẹ́ bí owó ọ̀yà àwọn kan tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé ṣé kele ò ní da ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal rú nítorí pé ẹni tó gbowó jù tó sì ń ṣiṣẹ́ takuntaku nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Bukayo Saka tó tọwọ́ bọ àdéhùn láìpẹ́ yìí pé kò gbà kò fẹ́ gbà ju 300,000 pounds lọ pé 450 Vinicius Junior ṣé kò ní da tíìmù rú àgbà.
1: Kò lè da tíìmù rú ju pé wọ́n á múra sí.
2: Kò lè da tíìmù rú ju
1: pé wọ́n á múra sí owó tán mọ̀ san lọ náà lọ. Kò lè da rú owó ọ̀yà kálukú owó ọ̀yà tó kàn wọ́n mọ̀ pé pàṣẹkọ̀ wà náà sanlé owó ọ̀yà kí wọ́n múra kó yóò di 5 naira torí pé Bukayo Saka náà tó ń gba 300 nísìn kó àti náà bá fẹ́ parí òun náà yóò nìkan sóhun sókè kípa àwọn náà tí ráyà bá ti parí òun náà nìkan fóhun sókè sí kòjú bẹ́ẹ̀ lọ torí pé ẹni tó tọ́sẹ́ nìkan ló tọ́sẹ́ lómi so kòjú bẹ́ẹ̀ lọ so tá náà wà mẹ́rin pé àwọn fẹ́ jẹ́ kí bọ́jẹ̀tì àwọn owó lọ sókè sí yóò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n asan náà táwọn náà mọ̀ wò náà ni pé táwọn bá fi lè rárú Vinicius Junior yẹn nìsín at least premiership yóò ṣọ̀ fáwọn champagne náà wọ́n sì mọ̀ káwọn ó gbà so tó bá ti ń rí àwọn tournament yẹn gbà kò sí wọ́n rí owó yẹn san èdè wọ́n yà pé èdè mo rò pé Arsenal náà ń lé náà nìyẹn pé káwọn bá ká ẹni fọ̀tọ̀ tó ní tùpẹ́ rárá mù nǹkan ní láti attract irú player bíi Vinicius Junior náà nìyẹn tẹ́ bá lè sanwó gidi fún kò ní wá so tó bá sanwó gidi fún tí wọ́n bá ti ń rí return or investment ẹ̀ náà kò wò sí bọ́ọ̀s wọ́n wà mẹ́rin ni pé owó táwọn náà mọ̀ sọ́mọ pọ̀ torí pé àwọn player yòókù náà táwọn bá ti fẹ́ try contract me ọmọ bèrè fún increment so wọ́n lè fẹ́ rẹ̀ kù so tó kàn kí bá Arsenal
2: ti bá náà lọ irú àwọn ìrẹsì
1: ìrẹsì náà dandan dandan dandan bá ti parí òun náà bèrè fún mọ́ kan òun náà bèrè fún improve contract ni táwọn pé bó ṣe sọ tó tọ́sẹ̀ nìkan kò tọ́sẹ̀ lómi òun wá dánmọ́ England so lọ́wọ́ kan kálukú mọ̀ gbà fún contract mi so ìdókè kò bá Arsenal jù bá ń lọ kọ́mọ́ ra sí pé
2: òun táwọn mọ̀ sọ́pọ̀ sí àwọn bíi Modaike Madueke
1: òun náà bèrè fún òun náà bèrè
2: fún
1: òun náà bèrè fún òun náà bèrè fún òun náà bèrè fún player lòun náà òun náà mọ̀ pé at least òun náà tẹ̀wẹ̀ player Arsenal lòun náà tó bá jẹ́ pé òun náà odò òun náà wúlò òun tí òun náà bèrè fún increment tí máa nínà lèyìn máa ń gba téèyàn bá ní player ni ó dá fún
2: tí mo
1: to get what you don't have so bó ṣe rí nù lọ́rọ̀ ti Infantino ẹ rí pé téèyàn bá ti rí pé ìdẹ́wà fẹ́ ṣe kò lè rí support mọ èèyàn mọ ń sún sẹyìn
2: ni
1: kò ní choice sí believe it pé o sọ pé o ti ka africa pé africa ó support òun o wo pé kọkakáfù ni ó support wa àwọn american continent but wọn pé wọn ti yàdànù o wo pé àwọn tó ti yàdànù yìí wọn gbọdọ àwọn tó kù lọ.
2: ṣé àgbà ẹ wòye pé yóò mú pé kí owó nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé kó rú gọ́gọ́ sí
1: i. ìyẹn gangan ló fà á.
2: ẹ mọ̀ di
1: ẹ jẹ́
2: wo FIFA Club World Cup ẹ wòye tí wọ́n gbà tíṣẹ́sì gbà o ni wọ́n sì ń fi ṣe ombre ojú iye tí spain tó gba FIFA World Cup gbà.
1: bẹẹni ṣùgbọn tó wà bẹẹ náà ni pé àlébùtò kò bá wọn ni pé tó bá ti ní pé àwọn aládàáni bá ti ń ní investment ń bẹ àwọn yẹn náà mọ dá sí bí wọn ṣe ń rọnà so yóò kó bá integrity tournament yẹn so ẹ sì rí pé ọ̀rọ̀ tẹ́yìn sọ yìí òun ló fà tí àwọn amọ́ta àwọn african kìíní fi support ẹ ẹ rí pé kìíní àmàjọ phoenix sọ̀rọ̀ níbi ọjọ́ mẹ́ta lò sẹ́yìn pé tó máa fọwọ́ sí yóò jẹ́ kí owó tí fifa ń fún àwọn orílẹ̀-èdè kó pọ̀ sí
2: kó pọ̀ sí
1: ṣùgbọ́n àyẹ̀bí tuntun wa burú síbẹ̀ ni pé tó máa ti pé àwọn private company máa ti ń náwó sí tí wọ́n ti ń kówó lẹ̀ láti ra nǹkan èmi náà lè ní influence ara ẹ̀ ló ṣẹlẹ̀ lóyún orílẹ̀-èdè america fọkọ̀ tó lọ lọ́wọ́ yìí tí ààrẹ kìíní trump sọ pé mo pe Infantino ni pé kó sọ rẹ́kà di balógun kó sọ di kankan kí wọ́n kan suspend ẹ̀ so n táwọn rí tó bá ti di pé àwọn yẹn ti ń lọ́wọ́ sí ní ẹ̀ ti pé ọ̀rọ̀ fifa ofin yen o clear wi pe awon loselu to je ijoba won agbodo ma da si oro re daraya football olofa ngba la Jonathan gba yen ta lawu de ti fife minister dalon to fi lo si tun gba dalon awon ni ri tori pe FIFA believe ninu minister ala ajo football association yin na
3: NFL
1: won na believe ninu e so ti ri pe fa ti wa la re UEFA ati vaccine tele tele lori oro olosirisi oro
3: orisirisi
1: so nigba ti won suspend ton ni ke omo leader Africa kan mo wo America lati wa ref ngba yen UEFA ni awon ko wa ref UEFA Super Cup so e ri pe kaluku won jo won so ra won saf ni so sugbon eleyi ni si
3: omo
1: leader Somalia won la won fun ko wa ref wa Super Cup ba ngba kan ni ti ja don ti dowe ni UEFA ni se ru yun ofin ton ku kale ninu World Cup tani yo affect kini ye fa ni pe tournament awon ni apply re so e ri pe kalukun so ra won saf ni
3: ofo nti to si gbegun
1: kalukun keko lowo bayi loku bayi nisin so ija won nisin bayi o ti ku ni pe an yo ja ija face to face ni so mo ton akuba fasin nisin ni pe awon to ro pe awon support ohun awon na ti suki so comment bo ati calf ni kan no di so gbese lori oro yen o si bo mo soro lori enisin oni kan ti lohun se nkan mo won si ni ba legunle baba ni ojo fa ni ibajo mo won o ko en ti o mu ni si sugbon njo akoba won nisin ni pe ko si ifinu tan ni mo laarin Infantino alopolopo awon
3: ajo UEFA won ti eni won ni igbokole pe a ni
1: ko ko si be mo e si ri
3: in
1: just ko ba ni si pe time yen si buru bayi tori pe osukata do tin bo oni won dibo are FIFA tutun bayi
3: ajo CAF si tin satileyin fun Infantino
1: definitely awon la won support tele sugbon mo se wo ni si o ke se ki a lo UEFA o gbe yomi jade to challenge Infantino tori pe osun meta ka do tin bo oni won dibo mi ibo ti di nisin Morocco na ti di next FIFA congress na ti di bo fun are tuntun o le Morocco lo su keta ton tin bo ni so to won si ni di osukokola odun lati pe n to ba fe jade lati contest ako Infantino so between now and March next year drama ni
3: season half
1: film ni ka mo wo bo ko kaluko fowo leran ko wa beru ka ko ra gbe segbe ko ra mo sip e ka mo wo bi drama o se mo lo
3: o de gbagba e je si ojo pe yen le 0913656952 ninu first one se olore sore amara gbono ole to waye laarin pe gbagbolu Manchester City pelu Inter Milan Milan lo pada jawo olubori o ti le je wipe ami alayo kokan oni won jogba sugbon oro di gbele ka gba sawon ta mo si penalty shootout Inter Milan pada jawo olubori pelu ami ayo meta seyo kan o se je niyan Manchester United se jawo olubori lowo soya
4: logo ekweto
3: e seun
4: a peace no so latadeta
3: latadeta
4: lo go tawo biyen wa tin gba bolu seri omo sene fe di oga ni ko ma wa gbiyanju si je ko mo ja wa le tori won ko sene kaka to seri ma ni kini seri ba se ma pe Nigeria la won ba gba won awon to ti tun sokoto san fun sokoto won a Nigeria ti ba wo pe ai ba na la ma win ni to je ko pada yiwo ba won ta ma to wo be ni se ko match
3: Won to borele
4: na Olorun se ni je ka borele elekeji lo rogo ta won FIFA president se ma yan won so mo Africa no le participate nbe na bi ko se je ko yinbo nikan ni nse bawo lagbara ni Olorun sa nu wa fo so ni ta ko da mu won ti e ni mu wa baba wa nkan ti ka wa na wa second ka wa na gbo koto
3: ani awon eyan to wa lati Africa ti won te ninu igbimo
1: secretary omo orilede Senegal kan bayi to ori o sin jo si yen na awon orilede Africa ni uru Amos Adamu na o ti wa lara awon board won ri
3: be ni Maju Pinnick
1: na wa lara awon board lowo lo bayi so wa na ri be so must pay us later je are CAF won na wa lara awon board FIFA wa na lenu be sugbon akan ti jade ri
3: a ma wo bo 0913656952 show your logo
4: Logo.
3: O ko yin bulletin pe.
4: Otumalati
3: Pakata.
4: Yes.
3: Gbogbo Manchester.
4: Adimiro.
3: E ti win tan. E ti jawo olubori meji seyo kan. E ti pari.
4: Ara an ti o bayi, an je bi arugo.
3: Ikan ta won fe so nu.
1: jawo lu bori bayi
5: eh won ti jawo lu won ti jawo lu bori meji ah meji se yo kan kekere le pe ni ki ah ki mayu to score 74 mani
1: abi
5: ko lai sun be mo lo si score

0: 952 ìyẹn lẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọbí tẹ́ lè pèsè sórí tó ṣọ́yọ̀ logo láti ìkànnì gbóhùnsáfẹ́ diamond 88.7 FM tó ta kọ̀mọ́lẹ̀ lè lọrin ṣọ́yọ̀ logo ṣọ́yọ̀ logo ẹ ti wọlé.
1: Logo.
0: Ó kọ yín bọ́lẹ̀ ti pè.
1: Àjọ láta data.
0: Láta data, ok. Ikọ̀ agbábọ́ọ̀lù wo lẹ bá tò?
1: Barcelona.
0: Ok, ọ̀rọ̀ yín náà lásọtọ́ tẹ́ ẹ
2: pé. Wọ́n á máa kírẹ́gísítà ni.
3: Barcelona.
0: Elijah Ayọ̀dẹ́lẹ̀ Ọlálẹ́rẹ̀ mo ti rí ẹ ń bẹ̀ látògbómọ̀ṣọ́ àwọn ti ṣẹ́sì nìyẹn. Yandi Made ọ̀rọ̀ ti mú yẹ́sì o nítorí pé ó ti fẹ́ gbé bọ́ọ̀dì pátápátá ó di pápá ṣeré Santiago Bernabeu tí ń ṣe lé ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Real Madrid rí gbogbo ẹ̀yìn ti Real Madrid. Fẹ́rí Yandi Made ọmọ bíbí orílẹ̀-èdè Cote d'Ivoire ló jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù RB Leipzig wọ́n fowókọ rẹ̀ sára àwọn agbábọ́ọ̀lù tí ó gbà pre-season. Ilé tó túmọ̀ sí pé ìgbésẹ̀ pé ó ń lọ sí Madrid ó jọ bí ipò ti débi tó mú yẹsì.
2: Àǹfààní kó lọ́wọ́ cup nu ọmọ ọlọ́run àtúntí rí oníbàárà nu.
0: Ṣọ́yọ̀ logo.
2: Tí wàá lọ́wọ́ cup báyìí ní ìsìn báyìí Madrid bá ti pè ọmọ ọlọ́run.
0: Orí ti ń ba ṣé díẹ̀ díẹ̀ wẹ́rẹ́ di wẹ́rẹ́ náà.
2: Ó pè àwọn Sikedira àtàwọn Ozil náà lọ́dún náà lọ́dún 2010 World Cup tí wẹ́ àkọ́kọ́ kówó lọ. After World Cup báyìí transfer àwọn owó increase báyìí Madrid kówó lílé ọlọ́wọ́ ọlọ́ni. Ìlà iṣẹ́ máa ń rí nu.
0: Ó dé pápá pátá ló tún wà ń bẹ̀ ṣọ́yọ̀ logo.
1: Logo.
0: Ó kọ́ yín bọ́lá ti pè sá.
1: Ẹyin náà fàgbọ́n
0: láti Taiwo. Oya. Ipa agbábọ́ọ̀lù wo lẹ bá tò?
1: Manchester United for life.
0: Manchester gbẹ̀gbẹ̀gbẹ̀.
3: Ẹ jáwé olúborí lónìí.
0: Ẹ ti mú prezisi yẹn. Ẹ ti mú jẹ.
1: Àwa alẹ́nu gan.
0: Ẹlẹ́nu dákọ̀ ẹlẹ́nu.
3: Lẹ́nu bí pọ́pọ́ pọ́pọ́. Ṣé Richard Dúgbò
1: Akura? Dúgbò Akura ti tẹ́sí ra ẹ̀ náà wọ́n tó ń lù sí.
0: Wọ́n lù sí ni. Ẹ parọ́.
1: Wọ́n lù sí ni.
0: Wọ́n lù sí ni. Ẹ má gbàgbé pẹ́yìn náà ti lù sí o.
3: Àbí
0: rẹ
3: Rẹ́dàmù rẹ̀ wọn ni.
0: Ọ̀rọ̀ rẹ̀ sí i lára.
1: Ìdúdú náà sì ní
3: ká. Ìdúdú náà ní ká. Kọ́mọ̀lá àbẹ̀ kọ́mọ̀lá àbẹ̀
2: ẹ̀ tó ń wọ ẹlújọ́ àlàtọ̀ ń dúnú ni o. Kọ́mọ̀lá sí ẹ̀ torí ebi ni o.
0: Ẹ̀ láti gbà pé pre-season ni. Ẹ̀ pà pé pre-season ni. Ó dá pàpàpà ká wo ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lónìí nínú ìdíje Africa Cup of Nations tó jẹ́ tàwọn obìnrin Egypt tó bá dìde dé agogo mẹ́fà yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Malawi lóbìnrin. Bákan náà ni Nàìjíríà yóò máa kojú Zambia dìde agogo mẹ́sàn-án ó ní ẹ̀yùn tí ó máa láǹfààní láti wáyé ìyẹn lónìí nínú ìdíje African Cup of Nations tó jẹ́ ti àwọn obìnrin WAFCON ó ní àpẹta ló wà bẹ́ẹ̀. Ẹ já mú ìpẹ̀yọ kan sí 09136556952 ìyẹn lẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ bí ti ẹ lè láǹfààní láti pèsè gangan ìyẹn lọ́sọ̀ọ́ tòní kó tó di pé a máa lọ. Ẹ má gbàgbé ẹ já wọ ẹ̀nì náà ṣọ́yọ̀ logo. Ẹ má gbàgbé tó bá lóhunkóhun tí ẹ fẹ́ bá wa sọ lórí ètò tó jẹ́ ìpolówó ọjà bí ẹ fẹ́ ká gbé ṣọ́yọ̀ logo wá sọ́dọ̀ yín 08134293424 08134293424. Àpàdé ìtèmi kórèdé olúgbadé thank you very much àkó oṣù tuntun wọn ní Chelsea started the new month with a loss to Tottenham Gunners.
2: Month náà láti bẹ̀rẹ̀ league lóòótọ́ ǹjẹ́ fẹ́ wọ́n dá o.
0: Ṣọ́yọ̀ logo.
1: Logo.
0: Ó kọ yín bọ́lẹ̀ tí pé.
1: Isiaka Juka láti Ògbómọ̀ṣọ́.
0: Láti Ògbómọ̀ṣọ́. Ikọ̀ agbábọ́ọ̀lù wo lẹ bá tò?
1: Gunners fly.
3: Gunners lẹ yín o.
1: Ẹ rí pé à ń kanra mọ́ kíní yẹn báyìí.
0: Ok.
1: Táwọn
0: ọmọ ilé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́
1: ẹgbẹ́ ẹgbẹ́ ẹ rí pé àwọn méjèèjì tẹ sọ ní ìfi tá a ti sọ yìí á gbé wọn.
0: Ẹ gbé lẹ Finisọ Junior. Gumares báyìí mo mọ̀ kó dájú.
1: O ti dájú ẹ Junior náà ń bọ̀ sẹ́ẹ̀ Finisọ Junior náà ń bọ̀
0: ok.
1: A fẹ́ ta lẹ́nu gan ni
0: a fẹ́. Ẹ fẹ́
1: ta.
0: True gaga. Ẹ má gbàgbé lẹ́yìn ètò ẹ bá fẹ́ ká gbé ṣọ́yọ̀ logo wá sọ́dọ̀ yín àbí ó lóhunkóhun tẹ́ ẹ fẹ́ bá wa sọ ìyẹn lẹ́yìn ètò gangan ẹ pẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí 08134.

0: Pé kí ni?
1: Àwọn ẹgbẹ́ ajíhìnrere tí a mọ̀ sí The Power of the World Outreach Ministry gbé ìpàdé àdúrà alágbára kalẹ̀ tí a pe àkọ́rí rẹ̀ ní Jésù ọ̀nà àbáyọ ní Sunday àkọ́kọ́ nínú oṣù ní dédé aago 5:00 PM ní ọ́ọ̀lù àwọn nẹ́ẹ̀fù ní ìlú Ṣàwó. Ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò níbẹ̀ ni Evangelist Michael Tunde Adébáyọ̀ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn wá, ó sì rí ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ̀. Jésù ni Olúwa.
2: Jésù wípé èmi ni ọ̀nà, òtítọ́ àti iye, ẹ tẹ̀lé mi.
3: 88.7.

0: Ok. Hey. Ok. Hey.
1: This is our promise. We made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.
2: Lẹ́jà bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
4: Ẹ bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: wọn ni ẹnikẹ́ ń tètè dúdú kó pọ̀ rúrú omi bí iṣẹ́ bá ti yá báyìí ó ti yá náà ló ń fa a tún ti dé sórí ètò lónìí ẹ máa wò pé apá abúlá tún gbà yọ wọn ni gbọ̀ tún yọ gbòsì yọ gbogbo rẹ̀ náà bá ti ń gbà yọ lóríṣiríṣi náà làwọn náà mọ̀ pé àtọ̀ ó dà pé another style ló tún fẹ́ wọlé lónìí a tún change style lónìí ni ṣùgbọ́n nǹkan tó wá wà nínú ẹ̀ bá ti máa change àwọn style yẹn báyìí gbogbo kókó àtàwọn ìgbádùn tó wà lórí ètò yìí àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ sọ́tún sósì lórí ètò yìí still remain the same lórí ẹ̀ náà lẹ́yìn náà ti mọ̀ pé tó bá ti ń di ọ̀rọ̀ kí ló fi sọ ẹ ti máa mọ̀ pé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kan la máa ń gbé yẹ̀wò nínú ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé bá a bá ti ń ṣe fàájì báyìí a tún máa dẹ̀kọ́ mú ni mo máa sọ pé àláìka máa serious inú kíláàsì bá a bá ti serious jù báyìí orí bá kan ó fẹ́ dàbí apá àbí kan bá kan ẹ káàbọ̀ sí diamond 887fm nílùú ìlọrin apá àbí náà la wà mi máa ń sọ lọ́rọ̀ tèmi pé àwọn ò bá lórí ebè lébè o ẹ ti wá tó wá jẹ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà bó ti jẹ́ kúnkúrú yìí náà yé ọlọ́run o bàbá ti dà sẹ́nu báyìí ẹnu máa ń kún ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹgbẹ́ máa kí n lórúkọ lọ́gàálọ́gà ẹlẹ́ka àjẹká lórí ètò yìí àtàwọn ọ̀gá wa àgbà náà tó jẹ́ pọ́lọ́run náà ni ẹ wo ẹ máa darí àwọn bọ́ìsì jáde àwa náà dẹ̀ rí pé a ṣe rìnrìn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ká tún máa dúpẹ́ lọ́wọ́ àwọn barista wa pátápátá tá a máa ń kó wá sórí ètò yìí táwọn náà máa ń sọ wípé ṣẹ́rí ẹnu àgbà ń gangan báyìí lóbi ti ń gbó àwọn náà ló lè kọ́ wa tán lè tọ́ wa sọ́nà tó bá ti jọ́rọ̀ òfin adúpẹ́ lọ́wọ́ wọn pátá gbogbo àwọn olólùfẹ́ wa náà tó jẹ́ pé gbogbo ọjọ́ sátidé báyìí tó bá ti di aago mẹ́rin àbọ̀ báyìí wọ́n ti wà lórí ètò wọ́n ti fẹ́ gbóhun precious àfọlábí fresh bàbá pápá abúlá tún gbàyọ lónìí adúpẹ́ lọ́dọ̀ náà ní pápápá ọ̀rọ̀ tá a yẹ̀wò lónìí kò lè dùn lẹ́nu mi dáadáa mọ́ pé jẹ́ ń pe barista ló bá di barista bisi adédayọ̀ àwọn náà ti wá ń bí ìgbà téèyàn bá wọ àwọn fúnbọ́lá tó ń wọ ṣọ́ọ̀ṣì àti ṣíngàdì àti búùtù báyìí pé oyoyo já da kínní ilẹ̀ já dálẹ̀ mo ní bàbá ẹjọ́ ń torọ̀lẹ̀ ẹni sùúrù díẹ̀ sá ẹ jẹ́ ká ní sùúrù díẹ̀ sá bàbá náà sì ti dórí ètò báyìí wípé a jọ làbò ni a dàbò àfi gbòógò bí àwọn agbábọ́ọ̀lù barista bisi adédayọ̀ ẹ káàbọ̀ sórí ètò sá
1: ẹ kú lé ẹ kú rọlẹ ẹyin èèyàn wá lé.
0: Àwọn náà ti gbádùn yẹn ọwọ́ tẹ fi wọ yẹn gan wa ti mọ̀ pé ẹ fẹ́ wá kó gbogbo rẹ̀ lẹ́kẹ̀ wá kọ́ wa lẹ́kọ̀ọ́ dáadáa lónìí ni. A ní àwọn ọ̀rọ̀ kan tá a fẹ́ yẹ̀wò lónìí tó ṣe kókó tó ṣe pàtàkì bá a bá ń gbọ́ ń pa òfin tá a bá ń gbọ́ ń pa àwọn bíi agbẹjọ́rò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn á sọ náà pé àwọn ọlọ́pàá náà mófin àti bẹ́ẹ̀ lọ. Ó wá ní ọ̀rọ̀ kan tá a fẹ́ yẹ̀wò lénìí àwọn eléyìí bó ń pè ní legal representation. Aṣojú òfin àbí àwọn aṣojú òfin a wá wò túmọ̀ rẹ̀ lónìí kí là ń pè láṣojú òfin àwọn ohun láṣojú òfin kíni ṣó ní ètò àbí ìlànà àtẹ̀lé tó bá fẹ́ dàbíi pé a fẹ́ kí àwọn aṣojú òfin yìí kán wá ṣe kíni kán wá bá a tọ̀ mọ́lẹ̀ sí àwọn nǹkan kan bóyá àwọn kan rẹwà jẹ ṣé kóòtù nìkan la ti lè rí àwọn tó jẹ́ pé aṣojú òfin ni wọ́n irú ọ̀rọ̀ pátá gbogbo rẹ̀ láyẹ̀wò lónìí ṣùgbọ́n barista ẹ jẹ́ ká kọ́kọ́ mu àwọn eléèbó máa ní pé wọ́n máa ń join nǹkan pọ̀ ni wọ́n á join ọ̀rọ̀ pọ̀ legal lọ́tọ̀ representation lọ́tọ̀ òfin.

0: lọ́tọ̀ àti aṣojú ẹ jẹ́ ká wo méjèèjì ẹnu ẹja kọ́kọ́ sáré dẹ̀bọ̀ láti bẹ̀.
1: Ẹ kúrọ̀ lẹ́lẹ́kan sí ẹ̀yin aráalé. Ọ̀rọ̀ tí atọ́kùn tó gbé wá lónìí, ọ̀rọ̀ tí yóò ṣe gbogbo wa ní
0: àǹfààní.
1: Tí a bá ní pé ká fi a ní ọ̀rọ̀ sunukun.
0: Ojú sunukun la fi wo. A ma fi
1: wo, ó ṣe tó tó ẹ̀yin àgbàlagbà. Òfin wà. Aṣojú òun náà wà. Ewo ni kẹta tẹ pé.
0: Méje náà la fẹ́ jọpọ̀. Pé
1: tába wá ní ká jan òfin àti aṣojú òfin papọ̀, ó wá di aṣojú òfin. Ṣùgbọ́n tá a bá ń sọ nípa aṣojú òfin yìí, àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa òfin, àwọn ni wọ́n máa ń ṣojú òfin. Ó túmọ̀ sí pé ẹni tí yóò bá ṣojú òfin, ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́, ó gbọ́dọ̀ jẹ́ agbẹjọ́rò tí ó mọ̀ nípa òfin. Tí ìjọba fọwọ́ tẹ̀. Tí àwọn ilé ìwé tí wọ́n dá kalẹ̀ láti fojú tó ètò ẹ̀kọ́ nípa òfin. Tí wọ́n fún ní satifikẹ́ẹ̀tì pé ó yanrantí. Nínú òfin àti nínú ìyíriwo tí wọ́n ṣe fún. Ni a tó lè sọ pé ẹni yìí ó jẹ́ aṣojú òfin.
0: Torí pé ìjọba lọ́n ti fòǹtẹ̀ lù ú. Wípé irú ẹni yóò tó láti máa ṣojú èèyàn nípa ọ̀rọ̀ òfin. Fine, a dúpẹ́. Ó tún ti wá kọ́ wa pé ó tún nítumọ̀ pé ó ní irú àwọn bíi ilé ìwé tí irú àwọn èèyàn báyìí tán lè lọ kó tó di pé wọ́n á yanrantí. Bẹ́ẹ̀ni irú àwọn ilé ìwé wo lòun.
1: Ẹsẹ̀ olótú. Àwọn ilé ìwé ní gbòógì tí ẹni tí ó bá máa jẹ́ aṣojú òfin tí ó lọ yóò kọ́kọ́ ní ẹ̀kọ́ nípa òfin nílé ìwé yunifásitì. Tó bá wá yege tó wẹ̀ tó yán kankan dáadáa, yóò wá tẹ̀síwájú lọ sí ilé ìwé tí wọ́n gbé kalẹ̀ nípa òfin gangan. Ìyẹn Nigerian Law School. Tó bá ti wá lọ bí ibẹ̀ yẹn ọdún kan náà ni ó lò. Tó bá lo ọdún kan fún practicals. Ẹ̀yìn yẹn tí wọ́n bá ti wá pé sínú iṣẹ́ òfin gangan. Láti tó ṣe pé wọ́n kọ̀ lu ẹ̀.
0: Call to bar.
1: Gbà yẹn ni ó tó di ẹni tí ó lè ṣojú òfin. Ìgbà yẹn ló tó di agbẹjọ́rò.
0: Agbẹjọ́rò tó yanrantí.
1: Bẹ́ẹ̀ni tó yanrantí nípa ẹ̀kọ́ tó ti kọ́ nípa òfin.
0: Irú àwọn èèyàn báyìí, ẹ jẹ́ ká wá wò ó. Ṣé wọ́n lè dá wà? Ṣé wọ́n dẹ̀ tún lè bájọba ṣiṣẹ́?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ jẹ́ ká wo bí méjèèjì ṣe rí.
1: Àwọn tí a lè pè ní aṣojú òfin tí ó dá dúró, ìyẹn private legal practitioners. Àwọn yẹn dá dúró fúnra wọn ni. Wọn ò sí ní abẹ́ ìjọba. Wọn sì ṣe agbẹjọ́rò fúnjọba. Ṣùgbọ́n nígbà míì ìjọba gangan máa ń pè wọ́n kán wá bá àwọn ṣe iṣẹ́. Iṣẹ́ tí mo ń sọ ni pé bóyá bí ẹjọ́ kan wà tí ìjọba wá wò pé agbẹjọ́rò tó dá dúró yìí òun ni ló lè bá wọn ṣe ẹjọ́ yìí.
0: Àkí lọ́rí tí wọ́n ṣe pé agbẹjọ́rò tó dá dúró.
1: Nítorí oríṣiríṣi reason.
0: Scenario ló lè fà á.
1: Oríṣiríṣi ìdí pàtàkì òun ló lè ṣẹlẹ̀ tí wọ́n fi lè pe fún gbà àpẹẹrẹ nísìnyí. Àwọn iléeṣẹ́ tí ìjọba gbé kalẹ̀ lórí àwọn àfẹsẹ̀rò kílẹ̀ ń pe àwọn tó alájẹbánu. Bi corruption sẹ́mọ̀ pé ó ní agency EFCC.
0: Anti-graft ẹ̀ṣẹ̀.
1: Ìjọba wa lè pe agbẹjọ́rò tó dá dúró kán wá bá wọn rojọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan ẹni yẹn tí wọ́n fi lè fi ìdí rẹ̀ múlẹ̀ dáadáa ń tòótọ́ pé ó ṣẹ̀sùn yìí. Ìyẹn fún àwọn agbẹjọ́rò tí wọ́n bá dá dúró. Àwọn agbẹjọ́rò ti ìjọba àwọn ni à ń pè ní state council.
0: Bẹ́ẹ̀ni
1: ìjọba ní ministry ọ̀tọ̀ tó ń fojú tó iṣẹ́ òfin. Ìyẹn ni ministry of justice.
0: Yes, a ní.
1: ibe yen
0: ani state ani national
1: ani state ani ni federal
0: okay federal
1: so ni ministry ibe ni awon ti o je agbejoro to nsoju fun joba ni ile ejo o ni won wa ti joba si san wo su fun won so iya to to wa laarin agbejoro to daduro atagbejoro to nba ijoba sise o ni agbejoro to daduro o n pa owo sapo ara re ni
0: o bi ti mo nlo na no
1: yo gba ejo fun ra re yo si ro yo si gbowo sapo
0: gbogbo execution ne o ni da
1: awon ti o wa nsoju ijoba ti won sise to je agbejoro fun ijoba awon o n gbowo ijoba ni o se
0: eto
1: o sanwo osu fun won
0: ka to nba ijoba sise ni
1: tori pa nba ijoba sise iyato to wa laarin awon
0: e se mu dupe lori iyato te ah olorun oba o ah barista e ma se ko ni baje fun yin o e je ka wo bayi nigba ti a ti ni ti agbejoro to daduo agbejoro to nba ijoba sise e je ka wo dada o e to ra won to ba wa le na ti o ba dabi pe oro yin o fe yi won dsc ṣùgbọ́n tó àbí tá a tún ní wọ́n tún fẹ́ ní ìmọ̀ kún ìmọ̀ sí i ṣé a lè sọ pé iṣẹ́ àwọn méjèèjì yàtọ̀ ni.
1: Iṣẹ́ àwọn méjèèjì.
0: Àbò ní ẹjọ́ tán lè dá sí.
1: Iṣẹ́ àwọn méjèèjì kìí ṣe pé ó yàtọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Lákọ̀ọ́kọ́ iṣẹ́ tó pa gbogbo wọn pọ̀ ni pé iṣẹ́ agbẹjọ́rò.
0: Agbẹjọ́rò.
1: Ẹnìkan jẹ́ agbẹjọ́rò fún ọlọ́dún ni. Ẹnìkan jẹ́ agbẹjọ́rò fún ìjọba. So ó wá depend lérí ẹjọ́ tí wọ́n bá gbé wá sí ilé ẹjọ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ẹjọ́ tí àwọn agbẹjọ́rò ìjọba tí wọ́n máa ń bá ìjọba rò ó pọ̀ lọ kánrin kése.
0: Ah ọlọ́run ọba ó kì í máa kúṣẹ́
1: o. A ní ẹjọ́ nípa ti àwọn ọ̀daràn. A ní ẹjọ́ nípa ti kì í ṣe titọ̀ ọ̀daràn. That is civil cases.
0: Civil cases
1: àti criminal cases. So àwọn agbẹjọ́rò ìjọba yìí tí fún bí àpẹẹrẹ ká ní ènìyàn kan pé wọ́n fi ẹ̀sùn adigunjalè.
0: Wọ́n fi kan rú èèyàn
1: bẹ́ẹ̀. Wọ́n fi kan rú èèyàn bá àbí bóyá ó pààyàn bákan. State àti defendant yẹn ni tí mo ń sọ ni pé ìjọba yálà ní òkè tàbí ní state level òun ni ó prosecute irú kéèsì bẹ́ẹ̀ pé agbẹjọ́rò ìjọba òun ni ó lọ sojú ìjọba láti prosecute irú èèyàn tí wọ́n sọ tán fi ẹ̀sùn
0: adigunjalè kan
1: tàbí ẹ̀sùn ìpànìyàn irú ẹni bẹ́ẹ̀ òun wá lè gba lọ́yà tí ó ń dá iṣẹ́ ara rẹ̀ ṣe gẹ́gẹ́ bí defense counsel gẹ́gẹ́ bí defense lawyer tí ò bá wá lówó tí ò bá lówó jẹ́ kí n yànnàná rẹ̀ dáadáa tí ò bá lówó tó lè fi gba lọ́yà ìjọba tó wá ní àṣẹ àti gba lọ́yà fún tó bá jẹ́ ẹjọ́ ọ̀daràn pé bóyá bí ẹjọ́ adigunjalè àbí ẹjọ́ tó fẹ́ fara pẹ́ ìwà burúkú bẹ́ẹ̀ tí ò bá ní owó tí ó fi gba lọ́yà ìjọba tún wá ní ẹ̀tọ́ láti gba lọ́yà fún irú ẹni bẹ́ẹ̀
0: ìyẹn ìjọba náà
1: bẹ́ẹ̀ ni ìjọba lẹ́tọ̀ọ́ àti gba lọ́yà fún irú ẹni bẹ́ẹ̀ kò bá rojọ́ títí wọn ó fi da ẹjọ́ ìdájọ́ tí ó bá sì yẹ tí lọ́yà tìjọba àti lọ́yà tìjọba gbà fún tí wọ́n bá rò onílé ẹjọ́ ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìdájọ́.
0: Ọlọ́run barista ṣé yìí ní lọ kọ́ṣẹ́ báyìí ṣe táìmù ò tí lọ
1: báyìí precious time ò tí lọ
0: kò tí lọ èmi ò kélé yìí ó ń dùn mọ́ èmi pọ̀ ó ń dùn mọ́ mi ò kò sí wàhálà adẹ̀dúpẹ́ náà pé ara àwọn ọmọ kéékèèké náà táwọn náà wọ́n sọ what do you want to become in the future I want to become a lawyer I want to become a judge ẹ ti rí báyìí sí àwọn òbí ti ń gbọ́ báyìí sí ẹ ti rí àwọn ìlànà tí irú ọmọ bẹ́ẹ̀ tán lè tẹ̀lé láti lè di pé àwọn náà di agbẹjọ́rò tó yanrantí fine ọ̀rọ̀ yẹn tún ti ń lọ bẹ́ẹ̀ náà nù ṣùgbọ́n ọ̀rọ̀ kan tún máa ń wà tó jẹ́ pé àwọn èèyàn náà ó fẹ́ rú wọn lójú díẹ̀ náà gbà mí ọ̀rọ̀ náà rèé àwọn agbẹjọ́rò wà yìí legal reps wà yìí
1: representatives
0: ẹ̀jáwó ṣé ó ní irú ẹjọ́ tí ìkànkan nu wọn tán lè handle tàbí tá a lè sọ pé tí wọ́n specialize lé ẹ jẹ́ ká wúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé àbí ká sọ wípé agbẹjọ́rò gbogbo ẹjọ́ lo le gba mu to ba di oro le na o le gba mu to ba do oro kini information character o le gba mu to ba do oro pe se gbogbo ejo ni won le handle ni
1: gbogbo ejo patapata oni agbejoro lo le handle
0: eh
1: papa julo agbejoro to da duro gbogbo ejo ati ejo le ni ejo oye ni ejo adigunja le ni gbogbo ejo patapata oni agbejoro awon ofin kan de wa lara nti won ko wa ti eyan ba gbe ejo wa sodo agbejoro to da duro ko ni ase ati so pe ohun oni sejo ohun ni be niyan sejo a fi teni yo ba le sanwo teni yo ba sanwo to beere
0: owo to beere
1: lowo re sugba pe a mo mu ejo wa sodo agbejoro ko ba mi se case ko ba mi se joy kwa ni arara o emi o
0: mi mo le daru ejo e ba mo le property le mi ba nse nte
1: no a fi teni yin o ba ni owo to le san fun eni ti oni ko ba ohun se ejo oni kan lo gbogbo ejo patapata ko si as trained lawyers every aspect of law property ni conveyance ni family law ni criminal law ni every aspect of law you want yes gbogbo patapata na ko wa o si ni ayanran ti le lori sugbon
0: mo ji fe ke lo bi sugbon lataro
1: ni nta gbe lowo ni se on to wa lo de oni ni si
0: okay
1: ni nti a le pe ni partnership be ni or consortium
0: okay
1: to tu mo si pe awon agbejoro meji meta won le papo
0: okay bi ajosepo okay
1: to se pe ikokan nu wa ni area
0: of specialization
1: boya eleyi o specialize lori chieftaincy afia
0: okay
1: eleyi specialize lori property eleyi specialize lori corporate
0: litigation
1: and what have
0: okay
1: you. So oni nti o wa lori table
0: okay
1: ti awon lawyer ma nse
0: aha ibi ta nlo nu hello ma se o igba mi na tin ba wa awon barista kankan ba ma kan ma wo ta ba tin soro opolopo awon barista na ni mo ti lori ofe ati le je ka jo joko ka jo fara rora to ba wa soro mi igba mi ma wo pe e mo binu bo ti wa sori de sori oni blow bayi pelu gbogbo nkan te sa ko sori e bayi se a le wa so wi pe gege be ti so wi pe gbogbo ejo lo ni capacity ati le handle e de ti so pe to ba dabi pe ejo kan na wa to je pe o fe ri ba kan won ni ore ofe ati se consortium te se yen
1: ati te so
0: e kan jo sepo to tumo si pe o tumo si pe ajosepo a ma wa laarin yin
1: daada
0: apart from the organization MBA to DMO
1: na o
0: tu gudo ni ajosepo sira gangan ko si wahala adupe now e je ka tun wa wo le kan si fun ibere die to ba dabi pe e ti so ori ofe kan to wa nle pe ijoba na ti e tun ma nsanu awon eyan ati ori eto e na ni e ti ba soro pro bono ri e je ka wo ejo yi na ka tun sun siwaju ati siwaju si die se a le so wi pe baba reyan kan to je pe boya o ti ni awon kan ti reje o wa ti lo sodo barista kan bi oro te so pe boya owo o le je ki o ntan ko sun seyin die se won ni nkankan ta le pe ni boya bi fi wa omo eniyan se to ba dabi pe won ri pe okay o eni yo ani ko mu 10 naira wa o ko si lori ofe ati le fi 10 naira yen le iye to wa lowo eni pe a 5 naira se awon agbejo lori ofe ati firu awon aye sile ngba mi
1: dada awon agbejo ro a ma n firu aye yen kale dada because e mo pe awon agbalagba ni ika odogba awon igboro po yen ni oju ole o ika odogba pelu bi economy
0: bo ti ri
1: bi economy resources ka lo ku bo ti ri
0: okay
1: ti lawyer tagbajoro ba wa wo pe ah iru eni yi to ni ko mu 1 naira wa yi gbogbo to ni lowo oju 2 naira lo
0: be ni
1: agbajoro o ma nboju a ma nboju anu weru awon eyan be sugbon to ba wa je ejo ti a ri pe owo ti lawyer o na lori re boya ti o fi fi

0: tẹ́ ẹ̀ bá lówó ẹ approach lawyer ẹ explain predicament fún yín fún for whatever anything such lawyer because we are all human beings we be ready to assist
1: okay
0: in whatever capacity
1: ẹ ṣeun
0: tó ń gangan ọba lè ṣe ó lè ní ibi tí ó direct ẹni yẹn sí tẹni yóò fi lè get relief fún ti
1: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun kò ní bàjẹ́ bàbá barista ẹ mọ̀ bóyá ń ṣe mí ẹ̀rọ kí n kọ́ bá gbogbo àgbẹ̀ nǹkan máa kó owó yẹn kí n ṣàkàn máa ṣàlẹ́ yín lórí torí àwọn iṣẹ́ tẹ́ ẹ ti ń ṣe àwa náà mọ̀ pé lágbára ọlọ́run ẹjọ́ tẹ́ ẹ tò tí ó kò bá yín lágbára ọlọ́run ẹ ní báwọn dá sírò àwọn ẹjọ́ bẹ́ẹ̀ lágbára ọlọ́run ọbẹ̀ tí ń ṣe náà ọlọ́run náà máa ṣe kí yóò máa rìwọ́ọ̀dù ẹ̀yìn náà lágbára ọlọ́run tó ẹ ṣeun barista bisi adédayọ ẹ kú atótónu látàárọ̀ àwa náà dẹ mọ̀ pé a ti di ọgbọ́n méjì mẹ́ta àti dìímú lórí ètò fún ti tòní barista mọ̀ pé gbogbo ìgbà tá a bá ń ké pè yín náà lẹ máa ń jẹ wa ọjọ́ mi tá a bá tún pè yín sẹ́ẹ̀tù jẹ́ wa
0: sí
1: ẹ ṣeun ọlọ́run ọba o bàbá ppb prepared ni àwọn máa ń wọ̀ lọ́ máa ń sọ bẹ́ẹ̀ bí bàbá náà ti máa ń ṣe gbogbo ìgbà ni ẹ ṣe o kò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ jókòó tẹ́ bá gbé tò yín náà àdìpẹ́ yín náà ti di ọgbọ́n kan mú ẹ lọ fa lọ yà kan ẹ lọ wá lọ yà kan wọ́n lé tó yẹn náà ẹ jẹ́ kan tọ́ yín sọ́nà kò ní bàjẹ́ kí ló fi sọ tòní ó tún ti ń lọ lé báyìí ó ti wọ ṣùù ó ti ń lọ lé báyìí kó lọ ṣe fàájì tó bá wá dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára lọ á tún wá kókó ọ̀rọ̀ míì tá a tún yẹ̀wò bẹ́ẹ̀ bá gbọ́ ẹ lè mọ̀ ẹ gbúdọ̀ gbọ́ o precious afolabi olùkọ́ tèmi o fresh bàbá o mo sọ wípé ire o ire kàbìtì.
2: Balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣàràṣàrà Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara ọba gbogbo wọn là á ṣe.
3: 88.7

0: Wọ́n yóò bá ló sọ pé ìlera lọ́rọ̀.
1: Ẹ̀dá tó bá wà lálàáfíà lórí èèyàn fanda. Ẹ wá jẹ àǹfààní ìwòsàn láìlo oògùn. Ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ti sún sọ́wọ́ iwájú. Ẹ̀rọ ìgbàlódé tí wọ́n pọ̀ kọrẹ̀ ní Therapy 90 machine. Ni wọ́n kó wọ̀lú dé bàbí láti ilẹ̀ òkèèrè. Èyí tí wọ́n fi ń ṣàyẹ̀wò ara lọ́kan òjọ̀ kan. Therapy 90. Èyí ké yá àìsàn ara tẹ́ ẹ bá ní.
0: Ẹ sá ti gbẹ́sẹ̀ lórí ẹ̀rọ Therapy 90 machine.
1: Lọ́gán ni ó mọ ṣàtúnṣe àgọ́ ara yín. Gbogbo àwọn sẹ́ẹ̀lì ara tó ti kú ni ó sọ dọ̀tun. Àwọn vein tó ti dí ni ó fọ̀ mọ́ ṣáká. Tẹ́jẹ̀ ó sì máa lọ sí gbogbo ibi tó yẹ kó lọ lágọ̀ọ́ ara. Àǹfààní wà fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ ṣàyẹ̀wò lọ́fíìsì wa. Pẹ̀lú owó tí ò gara. Àbẹ́jì fẹ́ ra ẹ̀rọ Therapy 90 machine. Tẹ́ sì máa lò ó fúnra yín. Àbí ẹ̀yin fẹ́ ja lágbàtí. Ẹ kàn sí wa lọ́fíìsì wa tó wà ní number 3 Oro Road. Àkọlọ́pọ̀ Moye Plaza off Taiwo Oke Ìlọrin.
0: Ẹ tún lè kàn sí wa ní Àjàsẹ́ Ẹ̀pọ̀ Road, Kwara Express Area, behind Bob Shege Photo of Garage Ìlọrin.
1: A tún wà ní number 72 Stadium Road, beside Stadium Complex Rear Gate Ìlọrin. Ẹ pèsè orí nọ́mbà yìí 09039254939 tàbí 08035805688 àti 08132309593.
2: Táyé báyìí ká máa báyé yìí ni o. Ibi táyé báyìí sí ni kéèyàn máa báyé tọ̀. Ẹ gbọ́ mi dáadáa bí mo ṣe ń báyìí sọ̀rọ̀ lásìkò yìí. Ibikíbi tí ẹ bá ti láǹfààní ẹ̀ ti gbọ́ ohun ẹnu mi. Nǹkan tó nítumọ̀ tó ṣe pàtàkì kan ni mo mú wá fún yín. Ọlọ́run mọ̀ fẹ́ àìsàn dìwà mọ́lẹ̀. Ọlọ́run mọ̀ fi ṣe ara wa dìwà. Tí nǹkan méjèèjì bá ti kọlu ẹ̀dá, méjì ni jẹ́jẹ́jẹ́ tẹ́dà ń wá káàkiri. Nínú ìmọ̀ ìjìnlẹ̀ tó ti pọ̀ gidigidi gan, àwọn ọmọ tiwa nílẹ̀ Nàìjíríà, àwọn náà ti bá wọn tọwọ́ bọ̀, wọ́n tọwọ́ bọ̀, wọ́n gbé wálé, wọ́n ní kò lè ṣe wá láǹfààní. Ó ní mo ṣe ń sọ fún yín pé ní àsìkò yìí ẹ gbọ́dọ̀ fi ṣeré. Kí ni mo mú wá fún yín? Nǹkan ayọ̀ gidigidi gan ni. À ń pè Mastane yìí, à ń pè ní Therapy 90 machine. Ṣé rí Therapy 90 machine yìí? Ìmọ̀ ìgbàlódé méjì lọ́pàpọ̀ sójú kan. Àkọ́kọ́ ni PEMF, Pulse Electromagnetic Field. Ẹlẹ́ẹ̀kejì ni TerraArt Wave Technology. Ṣé rí kinní ni wọ́n ń pè ní gbẹ́sẹ̀lé kó gba òsàn. Bí o bá ti gbẹ́sẹ̀lé báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo àwọn ibi tó jẹ́ pé wọ́n ti lò, ibi tó jẹ́ pé wọ́n ti kú, àwọn iṣan ara tó jẹ́ pé ẹ̀jọ̀ gbabẹ̀ lọ bó ṣe kó gbabẹ̀ lọ, àwọn cells tó ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa gbéra. Ọwọ́ wa ń kúrìrì ni o, ẹsẹ̀ ń kúrìrì ni o, ìfúnpá wa ń ga ni o, ṣúgà ara tí ò géèjì àbọ̀pọ̀jù àbí kò tó. Therapy 90 machine ohun gangan ni wọ́n ń pè ní ṣàgbàde wẹ́sà. Àwọn tí wọ́n ti lò ó, wọ́n ti dá nǹkan mọ̀, wọ́n ti mọ bó ṣe ń lọ. Yóò dá àgọ́ ara padà sí bó ṣe yẹ kó wà lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀. Bí ìwọ bá wá fẹ́ lo Therapy 90 machine, àwọn ọ́fíìsì ti wà bíi mẹ́rin kó lè bá rọrùn fáwọn èèyàn. Ìní wọ́n kà fún ọ, ẹ̀mẹ́ta ni kinní ìpín sí. Àwọn tí wọ́n fẹ́ lo Therapy 90 machine, àwọn tí wọ́n fẹ́ jí alágbàtà ẹ̀ pé ìwọ náà fẹ́ máa tà káàkiri kọ́ máa múrò yín ayọ̀ káàkiri lọ báwọn èèyàn nílé. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwọn tí wọ́n fẹ́ darapọ̀ pẹ̀lú wa ní ilé iṣẹ́ yìí. Ẹ gbọ́ mi dáadáa, àwọn àdírẹ́sì tí wọ́n kà fún yín. Ẹ máa bọ̀ wá lo Therapy 90 machine yìí lọ́fíìsì wa kẹ́ ẹ gbà pé technology ti take over. Àwọn àdírẹ́sì ibi tí ẹ lè wá wá sí láti wá lò, láti wá rà, láti wá jẹ́ alágbàtà Therapy 90 machine lélẹ̀. Àkọ́kọ́ number 3 Oro Road Olive Life Office Àkọ́lápọ̀ Moye Plaza off Taiwo Oke Ìlọrin. Ẹlẹ́ẹ̀kejì ní Àjàsẹ́ Ìpó Road Kwara Express Area behind Bob Shege Photo of a Garage Ìlọrin. Ẹlẹ́ẹ̀kẹta ní number 72 Stadium Road beside Stadium Complex Rear Gate Ìlọrin. Àwọn nọ́mbà tí mo wá fẹ́ pè fún yẹn kọ wọ́n sílẹ̀ dáadáa. Yóò wúlò ẹgbà wọn láago pé Therapy 90 machine ẹ ti gbọ́n pa ẹ̀. 09039254939. Ẹlẹ́ẹ̀kejì ní 08035805688. Ẹlẹ́ẹ̀kẹta 08132309593. Therapy 90 machine. Bó o ló ti ń ṣe yín dáàdì mami, ẹyin àǹtí mi gbogbo àtẹyin bọ̀dá mi gbogbo. Ẹ gbé lọ bá Therapy 90 machine. Ẹ kásẹ̀ lé machine yìí. Kẹ́ ẹ sì gba wòsàn. Technology ṣá ẹ gbé fún nípa ti Therapy 90 machine. Àwọn tó ti jẹ fàǹfààní ẹ̀, wọ́n ń jẹ lọ́wọ́, wọ́n tún ń ròyìn ẹ̀. Ẹyin náà lọ́bẹ̀ kẹ́ lọ sọ pé ayé dáadé pẹ̀lú technology. Therapy 90 machine.

mo mú ètò obìnrin rere wá ṣe tí gbọ́ yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry, èyí tí ó wà ní No. 1 Yorùbá Road, Ekwa IDCC Shopping Complex, Challenge, Ìlọrin, Kwara State, Nigeria. Orúkọ ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni Florence Aya Àjàgbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ẹ̀kọ́ wọ̀nyí tí yóò tún máa jáde abẹ̀bẹ̀ nínú àánú yín, ẹnu tí yóò máa sọ̀rọ̀ àti etí tí ó ń gbọ́. Ẹ ya gbogbo wa sí mímọ́. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ náà fún ìbùkún gbẹ̀yìn ga lọ́pọ̀lọpọ̀ pé ó ṣe bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Olúwa wa, àmì. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa, lọ́kùnrin àti lóbìnrin, ọmọdé àti àgbà, bí ẹ ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí, gbàdúrà wípé ní orúkọ Jésù a ò ní gbọ́ lásán. Ẹ̀kọ́ tí a tún mú wá fún yín lónìí, òun náà ni ìbínú tí kò tọ̀nà. Ìbínú tí kò tọ̀nà. A lè mọ béèrè wípé ìbínú wo ló tọ̀nà, ìbínú wo ni kò tọ̀nà? Ǹjẹ́ ìbínú ó tilẹ̀ dára rárá ká máa bínú? Bí a bá wò ó dáadáa, lè bínú. Ibi lè pàápàá sọ bẹ́ẹ̀ wípé a lè bínú. Ṣùgbọ́n ó wá fi nǹkan kan kun o. Mo fẹ́ kí a kà nínú ìwé Efésù, orí kẹrin, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ó kà báyìí wípé ẹ bínú, má sì ṣe sẹ̀, má sì jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín. Ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n pẹ̀lú wípé bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe fi ààyè fún èṣù. Nísìnyí, mo mọ̀ pé ẹ ó gbà pẹ̀lú mi wípé a lè bínú. Torí bíbélì náà wípé ẹ bínú, ó ní ṣùgbọ́n ká má ṣẹ̀. Ìbínú tí kò tọ̀nà, ó ní ìbínú tó bá di ẹ̀ṣẹ̀. Ìbínú tá a bí tá ò ti ẹ̀ rántí wípé ó yẹ ká gbàgbé rẹ̀, tí a ṣàwà ń bí lọ sáà, ìbínú yẹn ti di ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, bíbélì wípé ẹ bínú, ẹ má sì ṣe sẹ̀, ẹ má ṣe jẹ́ kí oòrùn kí ó wọ̀ bá ìbínú yín. Báwo ni oòrùn ṣe ń wọ̀ bá ìbínú? Nígbà tó bá ti ń di wípé ó sẹ̀mí lánàá, mi ò sọ̀rọ̀ sí lónìí, mi ò sọ̀rọ̀ sí lọ́la, mi ò sọ̀rọ̀ sí lọ́tunla, oòrùn ti wọ̀ bá irú ìbínú bẹ́ẹ̀, ó sì ti di ẹ̀ṣẹ̀. Gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run, nígbà tí a bá sì ti rí ohun tó bí wa nínú, ohun tó wá túmọ̀ sí náà ni wípé ká tètè wá ọ̀nà láti mú irú ìbínú bẹ́ẹ̀ kúrò kíákíá. Ìbínú ó lè wáyé láàrin ẹni méjì. Ìbínú lè wáyé láàrin ọkọ àti aya. Ìbínú lè wáyé láàrin aládùúgbò sí aládùúgbò. Ó tilẹ̀ lè wáyé láàrin ọ̀rẹ́ sí ọ̀rẹ́. Ó lè wáyé pẹ̀lú alábàáṣiṣẹ́pọ̀. Ó lè wáyé láàrin ọmọ ìyá méjì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí a bá ti rí ohun tó bí wa nínú gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, a gbọ́dọ̀ tètè wá ọ̀nà láti mú kúrò. Oríṣiríṣi nǹkan ló lè bí wa nínú, tó lè dùn wá, tó lè mú kí ọkàn wa gbọgbẹ́, tó lè dàbí ẹni wípé àbí o, ohun tó ṣẹlẹ̀ yìí ó parí ìfẹ́ tó wà láàrin ẹni ẹ̀kíní sí ẹni ẹ̀kejì. Ṣùgbọ́n bíbélì ò gbà wá láàyè láti mú kí irú ìfẹ́ bẹ́ẹ̀ kó parí. Mo gbàdúrà wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ìwọ àti èmi tá ò ní lè dáríjì, Ọlọ́run ò ní jó wáyé. Sì wá béèrè lọ́wọ́ rẹ, kí làǹtilẹ̀ ń ṣe láti fi pa ẹnì kejì lára, tó mú ìbínú tó lágbára wá? Àkókò nìyí láti kọ sílẹ̀, nítorí pé Ọlọ́run fẹ́ kí a dáríjì ara wa. Bí ẹ ṣe ń wo ìbínú yẹn, ìbínú wúwo, ó wúwo ju irin lọ. Ẹ gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Òwe orí kẹtàdínlọ́gbọ̀n, ẹsẹ̀ ìkẹta, ó wípé òkúta wúwo, àárín sì wúwo, ṣùgbọ́n ìbínú aṣiwèrè ó wúwo ju
méjèèjì lọ. Ìbínú a sì wèrè, ó wúwo ju méjèèjì lọ. Mo rò pé ẹ gbọ́ àlàyé yẹn wípé òkúta ó wúwo, gbogbo wa la mọ bí òkúta ṣe wúwo tó, a sì mọ̀ wípé yanrìn wúwo. Tí a bá kó yanrìn sínú àpò sìmẹ́ǹtì tó bá kún dáadáa, bóyá ni ẹnìkan ṣe lè dàgbé ńlẹ̀. Bíbélì wá wípé ìbínú a sì wèrè, ó wúwo ju àwọn méjèèjì lọ. Ẹ gbọ́ o, ó tún wá sọ ní ẹsẹ̀ kẹrin, ó ní ìbínú ní ìkà, ìrunú sì ní kíkún omi, ṣùgbọ́n ta ni yóò dúró níwájú òwú? Òwú ni irin tó wúwo. Wọ́n fi ìbínú wé òwú, ìwé ìkà. Ṣé rí wípé ìbínú ó lágbára púpọ̀? Ní ìgbà mìíràn tí ẹlòmíràn bá ń bínú, kò sí ohun tí ò lè ṣe o. Tí a bá ń bínú, a gbọ́dọ̀ mọ bá ó ṣe máa bínú. Tí a bá wo ìbínú ní èdè òyìnbó, ìbínú jẹ́ anger. Ṣùgbọ́n tí a bá spẹ́lì anger, tí a bá wá fi d síwájú rẹ̀, ó di danger. Ó túmọ̀ sí wípé bínú lágbára ó burú o. Bínú lè jẹ́ ìpalára fún ẹlòmíràn. Àwọn nǹkan tí ó lè fa kí ọkàn máa ru, ẹ jẹ́ ká fi sílẹ̀, ká má ṣe mọ́, ká gbàgbé rẹ̀, nítorí pé ìbínú kò sí ohun tí ò lè mú wá. Irú ìbínú tó ń pani, tó ń góni lọ́bẹ, ìbínú tó ń jan àga mọ́ni lórí, ìbínú tó ń faṣọ ya mọ́ni lára, ẹ rí wípé ìbínú àṣìwèrè nìyẹn. Ọlọ́run nínú àánú rẹ̀ kò ní jẹ́ kí a ṣe ẹsẹ̀ gbé. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wá ń kìlọ̀ náà ni wípé ká bínú, ká má sì ṣe sẹ̀, ká má ṣe jẹ́ kí òòrùn kí ó wọ̀ bá ìbínú wa. Oríṣiríṣi ohun kan ló lè fa ìbínú, ṣùgbọ́n ọ̀nà wo ló yẹ ká gbé gbà nígbà tí a bá ń bínú? Bíbélì sọ fún wa, obìnrin ni mò ń bá sọ̀rọ̀ báyìí, ó sọ nínú ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ àkọ́kọ́, ó ní olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin ní ń kọ́ ilé rẹ̀, aṣiwèrè fa tiẹ̀ lulẹ̀, aṣiwèrè ó fi ọwọ́ ara rẹ̀ fà á lulẹ̀. Nígbà tí ó jẹ́ wípé òun bínú, tó wá mú gbogbo ilé tó dàrú, tó faṣọya mọ́kọ lára, tó kó gbogbo nǹkan tó dára nínú ilé, tó da pépà sí, tó da kẹrosín sí, tó dáná sun, ìbínú aṣiwèrè nìyẹn. Bí obìnrin mìíràn bá ń bínú, kò ní dáná fún ọkọ rẹ̀ jẹ nínú ilé. Bí ọkùnrin mìíràn bá ń bínú, bí wọ́n gbóúnjẹ fún un, kò ní jẹun. Bí ìdílé mìíràn bá ń jà tí wọ́n ń bínú síra wọn, jẹ́ mọ tí wọ́n máa ṣe, wọ́n máa yanra wọn lódì, wọ́n ní dá síra wọn mọ́. Ìbínú aṣiwèrè ni gbogbo irú ìbínú bẹ́ẹ̀. Bí ẹlòmíràn bá ń bínú, yóò kó jáde nílé. Kì í ṣe pé ọkọ ń lù ú o, torí ọkọ tó bá ń lu ìyàwó, tó ń yọgi, tó ń yọ akùnmọ̀ sí, irú obìnrin bẹ́ẹ̀, ó lè fààyè sílẹ̀ kó jáde fúngbà díẹ̀. Ìyẹn yìí ṣe ìkọsílẹ̀, ó gáfàrà fún ọkọ nìyẹn, nítorí pé wọ́n fẹ́ kí olúkúlùkù kó ronú, ó sì mọ ohun tó ń ṣe. Ṣùgbọ́n tó bá ti wá di wípé mi ò fẹ́ ẹ mọ́ o, màá lọ jáwèé fún ẹ o, ilé yìí èmi ni mo kọ́ o, mọ́tò yìí èmi ni mo rà o, àwọn ọ̀rọ̀ tí ò bákùn gbé tó máa ń jáde lẹ́nu àwọn tí ò mọ Ọlọ́run nìyẹn, a sì gbọ́dọ̀ jìnnà sí. Irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀, ó lè fa ìbínú fún ẹni tí a ń sọ fún o, ó lè fa ìbínú nígbà tó bá ń bínú sẹ́nìkan tó ń sọ àwọn ọ̀rọ̀ bàkàtà bàkàtà bàkàtà. Nígbà tí ìbínú bá wá tán lẹ̀, ẹni ìyẹn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, ó lè má gbàgbé. Ẹ jẹ́ ká máa mọ irú ọ̀rọ̀ tá ó máa sọ jáde láhàn wa, sí ọmọnìkejì wa, sí alábàáṣiṣẹ́ wa, sí ọkọ wa, kódà sí àwọn ọmọ wa. Ọlọ́run ò ní já sí sọ. Bó o bá ń bínú, wọ́n ní ká má ṣe sẹ̀. Bínú tó bá ń fa ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu, ó ti di ẹ̀ṣẹ̀. Ọlọ́run nínú àánú rẹ̀ kò ní jẹ́ kí a bínú débi wípé a ó bọ́ sínú ẹ̀ṣẹ̀. Ní ìparí, Ọlọ́run sọ fún wa nínú ìwé òwe, ọ̀rọ̀ Ọlọ́run kì wá nílọ̀, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, wípé
a gbọdọ máa mọ bí a ó sì máa sọrọ. Ó sọ nínú ìwé òwe orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ àkọ́kọ́ wípé ìdáhùn pẹ̀lẹ́ yí ìbínú padà, ṣùgbọ́n ọ̀rọ̀ líle ní rú ìbínú sókè. Ọ̀rọ̀ líle ó máa mú kí ìbínú kó máa pọ̀ sí. Mo máa ń wo àwọn mìíràn nígbà tí wọ́n bá ń bá ọ̀rẹ́ tàbí bá ẹnìkan jà, wọ́n á fi gbogbo agbára wọn ni wọ́n máa fi sọ̀rọ̀, tí wọ́n máa fi pariwo. Èyí ò mú ọgbọ́n lọ́wọ́, kò sì mú ẹ̀kọ́ kankan jáde fún àwọn tó ń gbọ́, bí kì í ṣe wípé ó dàbí ìgbà tí ariwo ajá. Ẹ jẹ́ ká kíyè sára, ọ̀nà wo la lè gbà nígbà tá a bá ń bínú tá ó fi borí ìbínú wa? Bí ẹnìkan bá ń bínú jù, wọ́n má sọ̀rọ̀. Tó bá sì jẹ́ wípé ariwo tìrẹ ló pọ̀ jù, ẹni tó ń bá sọ yẹn òun náà ò dákẹ́. Tẹ́yin méjèèjì bá ń pariwo, kò ní ìtumọ̀ sí etí tó ń gbọ́. Ohun tí mo ń tra àti sọ náà ni wípé bí èèyàn méjì bá ń bínú, kí ẹnìkan dákẹ́ fún ẹnì kejì. Àwọn Yorùbá náà ní kẹ́nìkan ó jẹ́ ewúrẹ́, kẹ́nìkan ó jẹ́ àgùntàn. Mo béèrè lọ́wọ́ ìwọ tó ń gbọ́ mi, ǹjẹ́ ìwọ náà ò máa bínú? Àwọn mìíràn á wí pé wo nílé wa báwa ṣe máa bínú nìyẹn, orò ilé àwọn ni. Orò ilé yín ni kó máa bínú lẹ́yìn tó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Láti òní lọ, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́. Ohun tó ń bí ọ nínú yẹn, má jò bí ọ nínú mọ́. Fi sí ọkàn wípé o ní bínú mọ́. Ohun tó ń bí ọ nínú yẹn, má jò bí ọ nínú mọ́. Àwọn ọ̀nà tí a lè gbà láti fi borí ìbínú, àkọ́kọ́ ni pé tínú bá ń bí wa púpọ̀, má sọ̀rọ̀. Ẹ̀kejì òun ni wípé bó o tiẹ̀ ní rí àdúrà gbà, lọ sí ibi tó dá díẹ̀, bá a ṣe nu ìyẹ̀wù rẹ, wólẹ̀ níbẹ̀ sí àmọ́ àpòrúkọ Jésù. Má jẹ́ ń ṣìwí, má jẹ́ ń ṣìsọ, ràn mí lọ́wọ́. Ka ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú, ọkàn rẹ yóò balẹ̀. Mo gba aládùúrà wípé lórúkọ Jésù, ohun tá ò sọ tí ò ní tán lẹ̀, tàbí ìwà tá ò hù tí ò ní tán láàrin ẹbí, tí ò ní tán láàrin ará, tí ó jẹ́ ìwà búburú, Ọlọ́run ò ní jẹ́ kó ti ọwọ́ wa ṣe o. Ẹ jẹ́ ká kíyè sára, ká mọ̀ wípé Jésù oníwà ìrẹ̀lẹ̀ ni. Káwa náà ó máa ṣe ìwà ìrẹ̀lẹ̀, sì máa ṣọ́ra nínú ìwà híhù. Ọlọ́run yóò ran gbogbo wa lọ́wọ́. Ìbínú kì í bí nǹkan rí o. Ẹ jẹ́ ká ṣọ́ra fún ìbínú. Olúwa Ọlọ́run a ti gbọ́ ọ̀rọ̀ náà, ẹ ràn wá lọ́wọ́ láti mú un lò. Bí ó bá ní ẹni tó ń bínú tó ti gbọ́ ọ̀rọ̀ yìí, jẹ́ kó ṣe àtúnṣe ní orúkọ Jésù Olúwa wa. Amen. Bí ẹ bá ń fẹ́ ìmọ̀ràn tàbí àdúrà, ẹ lè pe nọ́mbà yìí 08035148611 08035148611. Bá mi kọrin yìí.

0: Ore, ó dìgbà.
1: Ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbò.
3: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà ní ẹ̀bùn kedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbí bí kú mi lẹ́bí àbí. Bí àyè
1: ṣe. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù tá máa jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
6: Ṣé Ọlọ́run òwòjú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé Ọlọ́run òwòjú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
7: Divine mercy from above. Látinú ìjọ onítẹ̀bọmi kíní Surulere ní ìlú Ìlọrin. First Baptist Church Surulere Ìlọrin. Lórí ìkànnì yìí, Diamond 88.7 FM Ìlọrin. Ní dídí agogo mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àṣálẹ́. Pẹ̀lú bàbá Reverend Dr. Yinka Ololade. Ní gbogbo ọjọ́ Sátidé. First Baptist Church Surulere Ìlọrin. Báyìí ni àwọn ètò inú ìjọ ṣe lọ. Ọjọ́ Ìsìn Sunday. Ètò ìsìn lédè Gẹ̀ẹ́sì. Ní dídí agogo méje àbọ̀ sí mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀. Ìsìn ilé ẹ̀kọ́ ọjọ́ ìsìn. Agogo mẹ́sàn-án àbọ̀ sí agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀. Ìsìnlédè Yorùbá. Agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ ni. Ìsìn ojúlédè ojúlé. Agogo márùn-ún sí agogo mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Ọjọ́rú Wednesday. Wákàtí ìyanu. Agogo mẹ́fà sí agogo méje òwúrọ̀. Ẹ̀kọ́ Bíbélì. Agogo márùn-ún sí agogo mẹ́fà ìrọ̀lẹ́. Ìpàdé àdúrà. Agogo mẹ́fà sí agogo méje ìrọ̀lẹ́. Ọjọ́bọ̀ Thursday. Pípalẹ̀ mọ́ fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Agogo márùn-ún sí agogo mẹ́fà ìrọ̀lẹ́. Ètò ìsìn fífi oṣù tuntun lé Ọlọ́run lọ́wọ́. Ọjọ́ mẹ́ta àkọ́kọ́ gbogbo oṣù. Agogo márùn-ún sí agogo méje ìrọ̀lẹ́. Ìjọ onítẹ̀bọmi kíní sùúrù lérè Ìlọrin. Ìjọ Ọlọ́run tẹ̀síwájú.

ìjẹ́ ìbà là lẹ́wọ̀ ní lọ́wọ́ ẹ̀yìn àgbà ìbà lọ́wọ́ ẹ̀yìn àgbàgbà àtẹ̀yìn àgbàlagbà. ẹni kan bá dé bá. ìdí ni pé ọ̀tọ̀ làwọn àgbà ọ̀tọ̀ làgbà gbọ̀tọ̀ náà làwọn àgbàlagbà ẹ kú ilé ẹ̀ka alẹ́ o. ìbà àtẹ́lẹwọ́ o àtàtẹ́lẹsẹ̀ tó kọ̀ tí òórùn ìbà lọ́wọ́ ojú òfurufú jágádo tó kọ̀ tí òun koríko. ẹ mọ̀ pé bọ́dẹ bá wọ gbọ́ọ̀dẹ adagbóró ọ̀wàrà òjò wọ̀gbóró dàgbóró ṣàṣẹ kú lé o ní àbẹ̀wọ̀n o. mo dé lónìí tèmi ti gbá àwọn àtìpẹ́ o rẹ̀. ǹjẹ́ gbogbo gbálẹ̀ ìgbárawé ẹja sinmi pẹ̀lẹ́ kùtù kọ́mọ ká lórí ibi yan. olúwa ọlọ́run ìṣẹ̀dá gbogbo ẹ̀mí ènìyàn kábíyèsí rẹ̀ lálẹ́ ètò ní ẹ̀ka àbọ̀ sórí ètò tá a pè lámiwò. ìkànnì ìdámọ́ǹdì rèé o 88.7 fm nílùú ti ìlọrin. gbogbo àwọn tájọ síta lẹ́yìn ètò ní pátá mo kí yín o ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kú lé ẹkú dídí àkókò yìí. látẹnu òlòrò ọlọ́run mo kí yín o ẹnjìníà mi dára tájọ síta lẹ́yìn ètò ní mo kí ọ dáadáa kò ní bàjẹ́ o. gbẹ̀ngà akínpẹ̀lú àjọ wà ní yàrá agbára lálẹ́ ètò ní lórí ètò tá a pè lámìwò. sọ́sẹ́ pìrìsẹ́ńtà náà nù. ọlá ti rẹ̀ wájú ogun ní yọ̀pá ẹ̀bì tìlẹ̀ mí jẹ́ alákàfẹ́yìn rèé o ìjì àlùgbìn tàǹtà sá pìrìsẹ́ńtà. ọmọláre o ti ń fa bọ́lá mọ̀ kọ́ yẹn gan òkú pàpàpà fírẹ̀ nàkànàkà gbá rẹ̀ lọ kànàkànà ẹ̀kú ilé ẹ̀ka alẹ́ ẹ̀kú àjálẹ́ o. kábíyèsí elédùà àtúndé lálẹ́ òní lórí ètò ọ̀hún tá a pè lámiwò.

lórí ètò náà la wà lálẹ́ ìta pé lámiwọ́ gbogbo ẹyin tẹ ń darapọ̀ mọ́ wa tẹ ń gbọ́ wa lórí ètò fọ́tálẹ̀ ètò ní. bílẹ̀ ayé ṣeré dànù àmọ́ ìṣubú tẹ rí wọn kì í sòpin ìdáná ayé nínú ìrìn àjò ayé kábíyèsí elédùá. Àmọ́ síbẹ̀ gbogbo tó wò kó ṣẹlẹ̀ nínú ayé ṣẹ̀dá ọmọnìyàn. A gbọ́dọ̀ rí i ní rípé tọ̀ bóyá kọ́lẹ̀ bọ́lọ̀ ń ṣe kọ́nu. Ókéyìn o ẹlẹ́bẹ̀ o lẹ́ẹ̀kan sí o ẹ̀kú kalẹ̀ bó olùjọjọ́ lọ́dọ̀ tiyín ìyẹn ẹ̀yìn tẹ̀ ń gbọ́ lórí ètò fúnta lẹ́yìn tòní.

0: Àárín àtọ̀ dá wà pa àbìkan lálẹ́ ẹ̀tọ̀ ni lórí ètò tààpẹ̀ lámì wọ̀ ọ́n.
1: Lásánì lórí ó gbẹ́kẹ̀lé wọn, wọ́n lè dá ọkùnrin àyàfọ́.
0: Àárín a sì tọ́ títí àdìlé iṣẹ́ ayélujára fọ́nìṣọ̀ lálẹ́ yìí.

adọ̀dọ̀ ọdún kẹta àti convention 2026 ti ìjọ CAC Christ Apostolic Church Board of Mercy dákẹ́ ìjádùn àgbáyé ti wọlé wá wẹ́rẹ́ o. Àkòrí ti ọdún yìí ni the blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù. Tètè wá ṣe alábàápín nínú ìbùkún àti iṣẹ́ ìyanu ojúkorojú ẹ̀jẹ̀ Jésù. Confession máa bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹta oṣù kẹjọ sí Thursday ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2026 láti agogo mẹ́rin ìrọ̀lẹ́ fún àwọn ọjọ́ yìí. Friday ọjọ́ keje oṣù kẹjọ ni praise and prophetic night àṣálẹ̀ ìyìn. Bẹ̀rẹ̀ ní agogo mẹ́wàá alẹ́ mọ́jú kẹlẹlẹ. Sunday ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026 ni ìdúpẹ́ àjọ̀dún dandan máa wáyé. Bẹ̀rẹ̀ láti agogo mẹ́wàá àárọ̀. Host evangelist Olaoluwa Olatimeyin, chief host prophet Deji Akande, camp chairman Ipoti Ekiti, guest ministers prophet Paul Oluwaseun, pastor JMT Alokan, common DCC superintendent evangelist Atilola Michael, pastor Dr. Ike Aroge DS CAC Orisun Anu district. Àwọn akọrin ẹ̀mí wa náà ni EI Worship, Yemi Praise Global, Daughter of Zion, King Joseph International, Ayọ̀fẹ́ Olúwa Delight, Dynamic Voice, AY Sounds, àti bẹ́ẹ̀ lọ. Venue CAC God of Mercy, opposite primary healthcare, Lane 2, Mercyland Community, Breke, Ògbóntorókó Ìlọrin, Kwara State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè sórí 08166969175. Jésù ń lóde.

ẹjẹ́ ṣe báyìí lálẹ́ ètò ní lórí ètò tá a pè lámì wò ní kanada mọ́rí 8.7 fm ìyẹn ni ló ti lọrin ẹjẹ́ ṣe báyìí lálẹ́ ètò ní lórí ètò ọ̀hún tá a pè lámì wò. Ẹ má gbàgbé o bí wọn náà bá ní àmì wò tó fẹ́ sọ lórí ètò yìí o fẹ́ polówó ọjà o fẹ́ ṣùgbọ́n wọ ètò yìí àbí wọn náà ní àmì wò tó fẹ́ sọ àbò fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ ètò yìí nọ́mbà tẹlẹ́pẹ̀ sí ni 08062891134 lẹ́yìn ètò lẹ́lẹ́pẹ̀ sí o 08062891134 ni nọ́mbà tẹlẹ́pẹ̀ sí lẹ́yìn ètò bẹ́ẹ̀ bá pè lálẹ́ ìtàbárí gbé ẹ pè lọ́la bí aago mọ́kànlá sókè àbí kẹ pè láàrin ọ̀sẹ̀ àwa náà lágbè o.

0: ẹ̀ka alẹ́ ẹ̀kú dédé àkókò yìí o.
1: ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò.
0: ọlọ́run ní ṣètò ẹ̀ka alẹ́ ẹ̀kú dédé àkókò yìí sá.
1: ìmáàmù ògùn wọlé látàkùn tó ọjà.
0: tọ ẹ̀ka àbọ̀ sórí ètò bàbá.
1: akínyìn ọlọ́run ní jí ó bàjẹ́ o.
0: àmì o àmì ìlédùá o.
1: sẹ́yìn ju gbogbo ẹ̀rọ náà kó tẹ́lẹ̀ páàmà tẹ̀síwájú. ìyàwó arákùnrin yìí tí tó ṣaláìsí ìyàwó àkọ́kọ́ yẹn ọlọ́run ó bá wa kẹ́ ẹ̀.
0: àmì àmì o àmì o.
1: ọlọ́run ti bá foríjì.
0: àmì o àmì o.
1: tó gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń sọ látàárọ̀ láti tèmídìrẹ̀ pàkúṣà àti àfa àwọn ọ̀gbàdà ẹ̀yí ọlọ́run bá gbé sórí gbòòrò ìṣòro rẹ̀.
0: àmì o àmì ìlédùá o.
1: pẹ̀lú ògùn ọlọ́run tó bá dijọ́ mẹ́jọ ti ń bọ̀ yìí ti àbá dá sí nílẹ̀ ọlọ́run tó àtàyọ̀ gbà náà.
0: tọ àmì o àmì o adúpẹ́ o. tọ
1: ìmáàmù ògùn látàgùn tí wọ́n jà.
0: tọ adúpẹ́ o ẹ kó gbogbo wà lórí ètò yìí bàbá ọlọ́run ó jí wa rè o. ọpẹyin tẹ ń pè sórí nọmba mi má bínú pé lè gbé báyìí ẹ pè lẹyìn ètò bí ìbá wa rí gbé lẹyìn ètò bóyá fún ìdí kan àbómi ẹ pè lọ́la bí aago mọ́kànlá sókè àbí láàrin ọ̀sẹ̀ ẹ má bínú o fáwọn ìdí kan ni kò ní wò mí kẹ́ ẹ pè ká má rara ká má rira bá sọ̀rọ̀ yóò wò mí kẹ́ ẹ pè kájọ gbóhùn ara wa kájọ lè sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú tá a bá fẹ́ fi sọ. ẹ jẹ́ wọn ni ó wà ń bínú ẹ̀ka alẹ́ ó kọ yín bulẹ̀ tí ń pè wá ẹ̀ka àbọ̀ sórí ètò àmì wo. ẹ̀ka alẹ́ kò ní dé àkókò yìí o adúpẹ́ o. àmì o láti òkú lówó.
2: ọ̀nà tí bàbá yìí sọ́dá lẹ́yìn fọ́nà bá ń bọ̀ tó lọ́wọ́ àdéhùn tó jẹ̀ ló wà lọ́wọ́ ní ti bá wa.
0: àmì o àmì ìlédùá o.
2: bàbá òṣèlú tó bá wà lọ́wọ́ bàdùnà tẹ́ ẹ bá tó jẹ náà lọ́wọ́ tó jẹ
0: níbi
2: tẹ́lá ní gbọ́dọ̀ lọ́wọ́ tó wà bẹ́ẹ̀ o.
0: tọ àmì o àmì o tọ adúpẹ́ o adúpẹ́ o ẹ ṣe àdúpẹ́ sáà ọlọ́run ó jẹ àárẹ̀ o. lórí ètò táàpì lámìwò náà la wà lálẹ́ ìwé ẹ̀yìn tí ẹ láǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa gbọ́ wà lórí ètò ọ̀fọ́talẹ̀ ètò ní. ẹ bá gbàgbé o ètò àmìwò ìkànnì ìdámọ́ dé ti 8.7 fm nílùú tìlọrin náà lẹ́ ń gbọ́ o pẹ̀lú láti rìn wájú ògùn ní ọ̀pá ibi tí. gbẹ̀ngà kí pẹ̀lú sọ́sẹ́ pírẹsẹ́ntà jọ ń wẹ̀ lálẹ́ ètò ní lórí ètò náà ni. àtẹ̀jìnní àbíwá àwọn tá a jọ ń ṣètò tálẹ̀ tó fi mẹ́nu lòrùn lọ́wọ́ akínyìn o. ẹ̀lọ́ o ẹ káàlẹ́ kò rí rí àkókò yìí o ẹ káàlẹ́ o ẹ káàlẹ́ o adúpẹ́ o. tọ àgbọn yìí mà láti ta ògùn bọ.
3: ṣé iṣẹ́ dá má di òní bàjẹ́ o.
0: àmì ìlédùá àmì
3: o. ìjọ náà ẹ̀yìn bá ti tó náà má wọ́n bá a pẹ̀lú yín.
0: àmì àmì ọ̀nà.
3: ìjọba ti tó bí a ti fún àjọ náà.
0: àmì àmì
3: ọ̀nà. ẹ̀kí bàbá tó ń sọ̀rọ̀ náà ọlọ́run ògùn àkórí tó wọ̀.
0: àmì àmì o.
3: ọlọ́run ògùn àjíjọ́ mẹ́jọ lọ.
0: àmì àmì
3: ìbàdàn.
0: ọ̀dà ọ̀dà ọlọ́run ògùn àdúpẹ́ mọ́ o láti ta ògùn bọ́ o.

0: bakan e ma gbagbe o mo ni e le pe mi leyin eto e le fa tiran seyin sowo leyin eto bakan na kodra boya fe ko lo wo je fe sun gbowo eto abeyin ni amiwo teyin na fe so e le pe mi leyin eto mi ba ko tin ba ri gbe lale eto ni e ma binu rara e le pe lola bi agomo kala soki abi ke pe laarin ose mi na ni gbe to mi fun tale to ni je won ni o wa nbi na elo e ka le o ko yin bulletin pe we ka le o
1: ka le o e
0: pe adupe olodun ni se to e ka le mo o
1: mo fun isin
0: ami ami olodun
1: e te ba mo ti bi jo na o
0: ami ami olodun
1: n te se na e ni a ni wa isin o
0: ami ami olodun
1: ya ja mi lo so la fe ni fe re osibi
0: a n bo yin mo
1: Ọlọ́run aláàánú yóò wà pẹ̀lú bàbá yìí o.
0: Àmì, àmì.
1: A sì gbogbo gbogbo ìṣòro rẹ̀.
0: Àmì o, àmì o.
1: Gbogbo wa náà ta ní sáàrúrò tó wà ní kọ̀kọ̀ fún wa. Ta lè báyọ̀ sàbí ta la báyọ̀ sọ, Ọlọ́run ọba wa bí ìyá rẹ̀
0: o. Àmì o, àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
1: Ọ̀dà gbogbo yòókù ìjọ mẹ́jọ.
0: Tọ́, ó dà. Ọlọ́run ó jí wa rí ma, ó dàrọ̀. Àmì o, àmì o, àmì o, àmì o, àmì o. Lórí ètò náà la wà. Lálẹ́ ètò ní ta pè lámìwò gbogbo ẹ̀yìn tẹ láǹfààní àtòrò ọ̀fẹ́ láti máa gbọ́ wa ní ìkànnì ìdámọ́rí 3.7 FM ìyẹn nílò ti ìlọrin lérò tọ̀ náà láwà o lálẹ́ ètò ní.

rẹ lọ́wọ́ kanakana ni mo sọ fún wa pé ó dárọ̀ sá o ó dárọ̀ ma o ó dárọ̀ gbogbo èèyàn elédùà kò ní já fèyí kò ní jó já sí mọ fẹmi àtìyìn o èyí ò ní já sọmọ o kò sì ní já gbọmọ fẹyìn náà nínú ilé lágbára ọlọ́run ọ̀sẹ̀ tí ń bọ̀ náà látún pàdé lórí ètò ọ̀hún ẹ̀ lẹ́bẹ̀ẹ́ lẹ́ẹ̀kan sí ẹ̀kú kalẹ̀.

0: gbé sírí ọlọ́run ọba ọba tó tó bí àárọ̀ ọba mi ọba rẹ̀ bí oṣù ọlọ́run tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin mú mọ́ sọ nǹkan mo ní pé gbogbo nǹkan ti ń bẹ nílé ayé pátápátá ló máa expire ṣùgbọ́n ẹnìkan bẹ tí ò ní expire torí pé bá a bá rògùn yóò expire ǹjọ́ kan bó ṣe èèyàn gan náà ni àwọn èèyàn náà ṣe kíni à expire ǹjọ́ kan ṣùgbọ́n ẹnìkan bẹ tó jẹ́ pé kò lè expire títí láéláé ọlọ́run tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin kábíyèsí rẹ̀ ọlọ́run lórúkọ ọlọ́run bàjọ́ káyọ̀ ọba àsàkẹ́ ọ̀run mo fi ń kí pẹ̀kọ́ ẹ̀kúnlé ẹ̀kábọ̀ sórí ètò àánú àti ọ̀rọ̀ ọ̀fẹ́ ìkànnì diamond 88.7 FM nílùú ìlọrin olúwàgbẹ́mígbà òkìkí ló kọ̀ mí bá a ti ń ṣètò ẹ̀yin náà ti mọ̀ bó ṣe máa ń lọ pé abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ètò ikú rọra abala àkọ́kọ́ yẹn la pè ní abala ìkíni ibi tá a ti mọ ìjíṣẹ́ yín bẹ́ẹ̀ ni abala ẹlẹ́ẹ̀kejì yẹn náà ni abala ǹjẹ́ ìwọ mọ̀ ibi tí a ti mọ ń fún yín ní àwọn àṣírí láti orí ìtẹ́ abala ẹlẹ́ẹ̀kejì yẹn abala ẹlẹ́ẹ̀kẹta òun náà ni abala sọmọre ibi tí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n olóye tẹ́ ẹ mọ ìyá ọlọ́run tẹ́ ẹ ti ń pè wọlé tí ẹ̀dẹ̀ ń bá wa dá sí ó dáa ẹ jẹ́ kí n ṣe báyìí àwùjọ ẹni tí ẹ ń pè ẹ mọ̀ sí mọ pè wọlé ọ̀dá fún torí ọlọ́run tó bá tásìkò tẹ́ pè wọlé ẹ pè wọlé ẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n ṣe báyìí kí n ṣe kọ́kọ́rọ́ ètò gan dáadáa. ó dáa ẹ jẹ́ kí n mọ ìjíṣẹ́ tó wà níwájú mi àánú olúwapọ̀ miriam àánú olúwapọ̀ ẹ kú oríire ayẹyẹ ọjọ́ bí tí wọ́n ṣe ní ọjọ́ kìíní oṣù kẹjọ tẹ bá ń gbọ́ tàǹkì yín mr hussaini bàbá òkìkí láti lókè oyè òun ló ní ká ṣe bẹ́ẹ̀ ká máa kí yín wípé ẹ kú ayẹyẹ ọdún kan rí lágbára ọlọ́run a ṣe é sàmọ́dún happy birthday to you long life and prosperity gbọ́dún ọdún kan ní láṣọ ilé ìlú mi.
1: olúwa tó bí ní sioni ó ká ju gbogbo orílẹ̀-èdè lọ.
0: gbogbo àwọn tó ti lọ síbẹ̀ náà ló ń jẹ́rìí sí agbára ọlọ́run ní ìjẹ́jọ́ alóore ọ̀fẹ́ àti gbà wọ́n ní àlejò tí wọ́n dẹ̀ bá gbogbo ọmọ nàìjíríà sọ̀rọ̀ mo sọ fún yín gbogbo ẹni tó jẹ́ pé ẹ ń là kankan kọjá lágbo ara yín tó dẹ̀ dàbí pé ẹ ti lògùnlògùn ẹ ti gbìyànjú ṣùgbọ́n kinní ò fẹ́ jọra wọn mo sọ fún yín pé nǹkan tó jẹ́ pé tó bá ti níbẹ̀rẹ̀ kò sí yóò lópin náà ni ìṣòro ayé yìí kì í ṣe òpin ìrìn àjò èèyàn mọ ń gbìyànjú náà ni wọ́n ti dá ìgbìyànjú rẹ̀ dúró wọ́n náà lọ dọ́rọ̀dọ̀ aminat fúlàní àjọkẹ́ alágbo òwúgba tó jẹ́ pé a ní àǹkan lára kí à ń bá fúnra lágbára wa tàbí bóyá bíi jẹ̀díjẹ̀dí ni infection ni ìrìn tí ìmúrù nǹkan tí ó ṣe bẹ́ẹ̀ tó ń dà lágbo ara ti pọ̀ ọlọ́run ọ̀ká ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká máa lọ bẹ̀ níbo náà wà wọ́n wà ní àsàdáàrùn tàbá ti dé junction agaka àtàbá ti kọjá iléepo ọ̀jì sísá iléèwé kan bẹ tí wọ́n pè ní solarize iwájú iléèwé ni wọ́n wà ẹ sọ pé ìbéèrè ìyá alágbo bákan náà gba tó jẹ́ pé àsí nílùú ìlọrin bóyá ọ̀nà wájì tàbí bóyá wà ní ófàsì ni alágbára ọlọ́run ó ń gbogbo tá a bá fẹ́ béèrè lọ́wọ́ tàbí tá a bá fẹ́ ra gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ó gbé dọ́dọ̀ wa torí pé wọ́n ṣe delivery náà bákan náà wá tó jẹ́ pé a fẹ́ ra nǹkan tí wọ́n fi ń ṣe àgbo lóríṣiríṣi ẹ mọ̀ wulẹ̀ tó já mọ́ dààmú mọ́ fowó ṣòfò mọ́ wọ mọ́tò káàkiri ẹ já mọ́ lọ́dọ̀ wọn oye tí ẹ rà lọ́jà làwọn náà ń ta tiwọn lágbára ọlọ́ba nọ́mbà yìí ni kẹ́ mọ̀ pé wọ́n sí 09035397581 09035397581.

0: udah stand up for the champion. Awon ni champion gan e ba mi ki gbogbo omo Nigeria ni bi ki ti won tin bo wa lasale.
1: Oruko mi ni Musola, mo ki gbogbo omo Nigeria patapata.
0: Oja, a ri yin lori eto anu ati olofe. A de tun ri wi pe ohun te mu wole orin champion ni. Awon mo ni mo ri tan match yi bo yi. Se ki se pe a tun be se be a fe pada si le igbe ba bi ki lo nchele gangan.
1: Ayo na ni amuwa fa wa ara le.
0: Oja, kini nkan pataki ti e tun ri be wa sori eto lasale yi?
1: Mo je asoju ilewe Proclaimer Godly Ministers and Prophets Seminary. To je ile eko awon ojise Olorun ati woli.
0: Oda
1: ile eko bibeli awon ojise Olorun ati woli.
0: Oda kini agbelowo gan nile eko yi?
1: Ile eko yi je ibi ti ati ma nko awon eniyan Olorun. Abi awon to je eni ipe, papa julo awon to ba je ojise Olorun ni eko bi a se le se gege bi ojise Olorun to pegede to si yege.
0: Oda ti a ba soro nipa ise iranse awon kan be nisin to je pe Olorun ti pe won pe ise iranse wa waju won sugbon opolopo awon eyan n to ma saba so ni wi pe awon o ti lowo ta won fi bere ise iranse awon o ti lowo awon o ti lowo oda se iru awon eni yi ijo n lori ofe ati wa si ile iwe yi.
1: Ilewe wa we ki se ilewe ti owo eko re gun pa nitori pe o wa affiliated pelu Church of God in Christ International Kojik. So tori awon to wa affiliated pelu yi won se ni se to je pe gbogbo ni o le ko eko ni irorun latari bi opolopo ohun si se bi opolopo ti se se won wa wo yi pe okay so that on kaluko le ri eko ko ni irorun won je won gbe ni gbe kale to je pe ko ni nira fun awon eniyan lati le ko lai wo pe agboya mu lowo lapo tabi mi lowo lapo to tumo si wi pe owo eko wa ogun para
0: oda ti a ba fe wa si ile iwe yi lati wa keko iru awon certificate wo lo wa nle lati wa keko fun
1: gege bi mo se so si waju ile iwe awon ojise Olorun ati woli ni tabi osise ninu ijo ta ba de en soro bayi a je pe awon elomi wa to je npe won o ka kankan Olorun de pe won
0: Ben,
1: so o ki se dandan ki yan ni certificate pe okay o mu lo si school nkan bayi ni mo ni o eni ti o ka kankan ti o le fi idibo ko o o le wa si ilewe ti so
0: yi bo le se wa ko eni ti o ka nkan kan bo le se ti awon no de se be ti won mo nkan ti won pe ni eko oro na
1: idi ni wi pe ilewe titi wa ti se Proclaimer Godly Ministers and Prophets Seminary amu practical that is fifi si se lọ́kùnkúndùn ju theory lọ ìdí ni pé oríṣiríṣi ènìyàn ló wà iléèwé tó bá sì ti ń kó ẹni tí ó lọ sí iléèwé àtẹni tí ó lọ papọ̀ wọn gbúdọ̀ lé kó wọn rìn tí kò fi ní rẹ nìkan tàbí tí ẹnìkan wà jọ lẹ́yìn lẹ́sẹ̀ sílẹ̀.
0: Ó dáa mo ti mú ohun tí mo fẹ́ mú láàárín ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ni wípé irú àwọn certificate wo ló wà nílẹ̀ tó jẹ́ pé táwọn èèyàn bá dé ẹ̀wọ̀n pé èèyàn míì ní ìsìn ó ti ní certificate kan èèyàn míì tún fẹ́ ṣe bóyá bíi diploma èèyàn míì tún fẹ́ ṣe bóyá bíi bachelor degree ṣé irú orí ọ̀fẹ́ yìí náà wà.
1: Ẹni tó bá jẹ́ pé àwọn certificate tó ní ó wà on educational alone tí kò ní ṣe pẹ̀lú anything that has to do with theology tí ò ní ṣe rárá ẹni ẹni ò fẹ́ láti wá kódà kó jẹ́ pé ẹni ẹ ti ní certificate to ga nínú kọ́ọ̀sì mi tí ò ní ṣe pẹ̀lú theological knowledge ẹnìyẹn lè wà
0: ṣùgbọ́n
1: for now Mr. wa around both certificate and diploma.
0: Àyè wà fún àwọn tó bá fẹ́ ṣe diploma
1: àti certificate
0: bẹ́ẹ̀ni ó dà ibo gan ni iléèwé ọ̀hún wà gan.
1: Permanent site wa ó wà ní Jeba Express pèké ni ẹ̀yìn kọrin ṣùgbọ́n temporary site tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ní opposite living ward ẹ̀yìn kọrin àpáta ìlọrin
0: kwara state. Ẹ bá mi pe nọ́mbà tí ó jáde sí ilé ìwé yìí fún gbogbo àwa tí a fẹ́ ṣe bẹ́ẹ̀ ká fẹ́ forúkọ kalẹ̀.
1: Nọ́mbà tó jáde sí ilé ìwé gangan tara 08060 60 13 97 97 19 or 081 081 63 63 15 15 56 59 59
0: ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 0810 63 63 15 15 96 96 15 59 59 ó da ẹ jẹ́ kí n ṣé báyìí kí n bèrè ìbéèrè báyìí pé tí a bá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ènìyàn bá dé ilé ìwé yín irú àwọn àǹfààní wo ló tún wà ní ilé ìwé yín tó jẹ́ pé tí èèyàn bá dé school yìí tí èèyàn ó tún mú inú èèyàn dùn tó jẹ́ pé bóyá nǹkan tí ò tiẹ̀ sí lára nǹkan tó rò pé òun fẹ́ lọ sí tẹ́lẹ̀ ṣé mọ̀ pé àwọn kan ń bẹ ní ìsìn tó jẹ́ pé tán bá parí bíyàn bá lọ sí school ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà tó jẹ́ pé a lérò pàá kọ́ ṣùgbọ́n tá a padà kọ́ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ bá mi sáré yàn yàn náà kínú láàrin ẹ mọ̀ pé èèyàn míì ní ìsìn báyìí àwọn iléèwé kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá lọ ọbẹ̀ yàtọ̀ fún pẹ̀ ń kọ́kọ́ nínú iléèwé àwọn iná kan tán mọ ro yín nínú ẹ̀mí mímọ́ àwọn ibi tẹ́ mọ lọ àwọn àwẹ̀ tẹ́ mọ gbà àwọn iṣẹ́ tẹ́ mọ ṣe gan ìgbà téèyàn ó bá fi sọ pé òun parí iléèwé òun gan agbára ọlọ́run ó ti dúró sí lára jẹ́ irú oore ọ̀fẹ́ bá ń wà.
1: Bẹ́ẹ̀ni irú oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ wà àtẹ̀yẹ tó jù bẹ́ẹ̀ lọ ìdí ni wípé iléèwé yìí ní ìbáṣepọ̀ pẹ̀lú orí òkè tí à ń pè ní Proclaimer Solution Mountain Camp orí òkè àtúnṣe ibi orí òkè yìí òun ni bí pápá fún practical that is ìfisí ìṣe ohun gbogbo tí a bá kọ́ bóyá ẹlòmíràn wà tó jẹ́ pé ó níṣẹ́ ìránṣẹ́ àmọ́ kò tí ì bọ́ sórí pápá rí tó bá wá síléèwé kò ní kọ́ ẹ̀kọ́
0: àkànfọ́
1: ọkọ̀ nìkan wọ́n kọ́ wa nìkan lójú bọ́ọ̀dì nìkan ó máa kọ́ ìfisí ìṣe tó jẹ́ pé tó bá ṣe tán níléèwé tó bá kúrò a lè dá dúró kò dẹ̀ síbi tí òní lè ti dúró gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run tó dáńtọ́.
0: Kàbíyèsí bọ̀ náà ó dáa kó tó di pé màá yọ̀ǹda yín lálẹ́ elógan lówó fọ́ọ̀mù tí a fi wọ ilé ìwé yìí.
1: Owó fọ́ọ̀mù gangan is 3000 àmọ́ àwọn adarí ilé ìwé sọ wípé àwọn tí wọ́n bá pè látòrí ètò yìí àwọn á fún wọn ní 2000 naira.
0: Ó dáa ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ kí n sáré sí ojú òpó lẹ̀ káwọn èèyàn kan tàbí bíi méjì 0913655692 lẹ́fi pè wọlé lálẹ́ 09136556952 09136556952 ní ẹ fi pè wọlé ní alẹ́ yìí ó dára kó tó di pé máa yọ̀ǹda yín ní orí ètò ilé-ẹ̀kan sí ẹ bá mi dárúkọ ibi tí ilé-ìwé yìí wà lẹ́ẹ̀kan sí.
1: Pamani site wa ó wà ní Jeba Express Pèké Ẹ̀yẹ́nkọrin Ìlọrin but for now temporary place stand lo ó wà ní opposite Living World Ẹ̀yẹ́nkọrin Àpáta Ìlọrin Kwara State.
0: Gbogbo èèyàn náà lẹ́yìn náà ti gbọ́ yìí ẹ̀yìn náà mọ̀ bọ̀ wá gbọ́ àwa tó jẹ́ wípé ọlọ́run ti pè wá ní ìpè kan tàbí bíi méjì ṣùgbọ́n àwọn òpè bò láti bẹ̀rẹ̀ ẹ mọ̀ bọ̀ wá léèwé yìí ẹ̀yìn náà ti lórí ọ̀fẹ́ àti bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú owó tí ò gún pa rárá lágbọ́rọ̀ ọlọ́run ọba ojú òní tì wá tí a bá tún pè é lórí ètò lọ́jọ́ mi ṣẹ́tùn dá wa náà. Ó da ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ kí a mọ̀ sùn lọ ní jẹ́ẹ̀jẹ́ lásàálẹ̀ torí ọjọ́ wa ti lọ. Nọ́mbà yìí ní kẹ́ ẹ mọ̀ pè mí sí lẹ́yìn ètò 0070 7040 2140 070 7040 2140 ní kẹ́ ẹ mọ̀ pè mí sí lẹ́yìn ètò. Olúwàgbé mi gan kìkì ló kọ̀ mí mi ò fi sínú ìbànújẹ́ o títí dijọ́ mẹ́jọ tátùn fúri àtayọ̀ pàdé mi ní bá inú ìbànújẹ́ o òdìjọ́ mẹ́jọ ire o. Now it's just who wants it.

bẹ́ẹ̀rù rẹ̀. Ìyá mi, Olúwa ní kẹ wọlé sórí pẹpẹ, kẹ yíra lẹ̀ sí òun arúgbó ọjọ́ arúgbó kan kí sàdẹ̀gbà mọ́tẹ̀pá. Ó lò fẹ́ gidé, ó lò fẹ́ gbẹ̀sán lára ẹni tó pọ̀ ọmọ rẹ kan, tó lò náà lò fẹ́ pa ilé ẹ̀kejì.

0: Sòkè ti dẹ̀rù bá àwọn òkè kéékèèké.
1: Tún gbé bó ṣe máa ń ṣe dé o.
0: Nínú ìjọ Light of Salvation Bible Church.
1: Tó wà ní zone A.
0: Lẹ́yìn Capital Hotel.
1: Òṣogbo.
0: Bí ìpàdé wọn ṣe ń lọ rèé o.
1: Agogo méje àbò òwúrọ̀.
0: Nìsín ọjọ́ ìsinmi.
1: Bákan náà.
0: Ní gbogbo aago mẹ́sàn-án àárọ̀ gbogbo ọjọ́ Tuesday.
1: Ní wákàtí ìṣẹ́gun.
0: Àti kánsẹ́lì fún gbogbo ènìyàn.
1: Parí parí gbogbo rẹ̀.
0: Ní gbogbo ọjọ́ Friday.
1: Làwọn máa pàdé Ọlọ́run bàbá bò báyọ̀.
0: Lórí òkè Glorification Monday.
1: Tó wà lẹ́gbẹ̀ẹ́ Coca.
0: Lẹ́yìn School of Science.
1: Nílùú Ìkírun.
0: Ní gbogbo aago mẹ́sàn-án òwúrọ̀.
1: Sí méjìlá ọ̀sán.
0: Pẹ̀lú ikọ̀ Olódùmarè.
1: Prophet and Evangelist Doctor.
0: Olúwarẹ̀ Mílẹ́kún Ajíbọ́dẹ bàbá bò báyọ̀.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé.
0: Ẹ lè pé bàbá bò báyọ̀.
1: Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn.
0: 08093930889.
1: Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí.
0: Ẹ pè é.
1: Nígbà tó rọrùn bàbá bò báyọ̀ ń bẹ nítòsí ẹ.
2: Alleluia. Mo ní
3: Alleluia.
2: Alleluia. Nínú létẹ̀ tí ń gbóhùn mi, ẹ fòfayọ̀.
3: Amen.
2: Ìjì ìpọ́njú ò ní wọlé yìí.
3: Amen.
2: Ayé ò ní nàyín lẹ́gba ogun.
3: Amen.
2: Ọwọ́ ayọnilẹ́nu, ọwọ́ aninilára, ọwọ́ tó ń dààmú rẹ bàbá yìí. Tó ò fi ń ṣiṣẹ́ bí irin, tó ò fi ń jẹ̀jẹ̀ ìlírí, ọwọ́ yẹn gbẹ dànù.
3: Amen.
2: Ọfà asọ́nídèrò ẹ̀yìn. Ọ̀rọ̀ jáde tàṣẹ́tàṣẹ́ kíná gbé jáde lára rẹ̀. Máàdà ya kàpá alágbára tó jókòó lé ire ayé rẹ̀ mọ́lẹ̀. Lórúkọ Jésù ọ̀run gbé dìde.
3: Amen.
2: Wàá fòfayọ̀.
3: Amen.
2: Alá